to roam. Unit 100, MTN. Ilé iṣẹ́ MTN Nigeria. Ó sọ lọ́dọ̀ ní ètò yìí ọ̀rọ̀ àgbà. Ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa. Ẹ lọ sórí Instagram, ọ̀rọ̀ àgbà 247. TikTok, ọ̀rọ̀ dot àgbà 82. Abdul Vakabon Johnny, Mr. GRA. Ilé iṣẹ́ MTN Nigeria. Look at

0: fete gan eljere le no ezra 119 gan new o se paro pe ni olorun dun si gbaran
1: inu olorun dun si gbaran
0: emi yo gbaran
1: emi yo gbaran
0: olorun bola fun gbaran
1: olorun bola fun gbaran
0: emi yo gbaran
1: emi yo gbaran
0: olorun bowo fun gbaran
1: olorun bowo fun gbaran
0: emi yo gbaran
1: emi yo gbaran
0: gbaran te olorun lorun
1: gbaran te olorun lorun
0: lati akoko yi lo
1: lati akoko yi lo
0: emi yo gbaran
1: emi yo gbaran
0: emi yo gbaran
1: emi yo gbaran
0: awon mi yo gbaran
1: awon mi yo gbaran
0: adamu ati eva se agbaran si olorun
1: adamu ati eva se agbaran si olorun
0: osubo
1: osubo
0: sinu asise nla
1: sinu asise nla
0: samson sa agbaran
1: samson sa agbaran
0: o padanu pupo
1: o padanu pupo
0: jonah sa agbaran si olorun
1: jonah sa agbaran si olorun
0: o gba ibawi nla lati odo olorun
1: o gba ibawi nla lati odo olorun
0: emi oni sa agbaran si olorun
1: emi oni sa agbaran si olorun
0: daniel agbaran si olorun lenu
1: daniel agbaran si olorun lenu
0: o di eni pataki ni awujo
1: o di eni pataki ni awujo
0: emi yo gbaran si olorun lenu
1: emi yo gbaran si olorun
0: lenu emi yo sa agbaran si eran lala
1: emi ki yo sa agbaran si iran orun lai lai
0: emi yo gbaran si emi mimo
1: emi yo gbaran si emi mimo
0: ati si oga ogo
1: ati si oga ogo
0: ami
1: ami
0: o ni adura pe emi igbaran ko ma bale o
1: ami
0: lora yo se ribo mi igbaran fun
1: ami
0: o ka oro namani yi ni ni second king chapter 5 we awon ba ori karun e wo lati ese kini bolon se feran eto e wo
1: ije namani
0: namani
1: olori ogun oba siria
0: olori ogun oba siria
1: je eniyan nla ni waju olu
0: e bo ti ko je eniyan nla to bo lati gba nkan o se o eniyan nla ni sa orílẹ̀-èdè mọ̀ alágbára ńlá ni òun ẹnìkan tí gbogbo ayé fẹ́ mọ̀ ni òun ó ní kọ́kọ́rọ́ lọ́wọ́ sà ẹwu ohun tí wọ́n sọ nípa ẹ̀. Yes.
1: Jẹ́ ènìyàn ńlá níwájú Olúwa rẹ̀.
0: Yes.
1: Àti Ọlọ́lá. Nítorí nípa rẹ̀ ni Olúwa ti fi ìṣẹ́gun fún Síríà.
0: Ẹ̀rù ọ̀rọ̀ yẹn ń bá èmi gan. Olúwa tó ń sọpọ́ọ̀tì àwọn ọ̀tá. Ó ní nípasẹ̀ rẹ̀ ni Olúwa ló ti fi ìṣẹ́gun ńlá fún Síríà. Síríà àwọn ló mà pé iṣẹ́ ìlẹ̀ rú. Olúwa wa tó ń gbọ́wọ́ ẹ̀rọ lórí ogun wọn ṣiṣẹ́. Àjẹgbé bí àwọn ọmọ ẹ̀dá ṣe àgbọràn a tó fà wọ́n lé ìjìyà kan lọ́wọ́ ní ọwọ́ ọ̀tá. A tún máa ti ọ̀tá lẹ́yìn láti mọ bá wọn wí. Wọ́n sá ìgbọràn ọ̀gá. Yes.
1: Òun sì jẹ́ alágbára akọni ọkùnrin. Ṣùgbọ́n adẹ́tẹ̀mí.
0: Ṣùgbọ́n ogun ṣùgbọ́n ayé rẹ̀.
1: Ẹ̀kọ́ Jésù.
0: Òní ẹ̀jọ̀ Jésù ọ̀pá rẹ̀.
1: Báàmí.
0: Sọ pé Ọlọ́run àánú.
1: Ọlọ́run àánú.
0: Pàṣùgbọ́n ayé mi rẹ̀.
1: Pàṣùgbọ́n ayé mi rẹ̀.
0: Fẹ́ jẹ rẹ pàṣùgbọ́n ayé mi rẹ̀.
1: Fẹ́ jẹ rẹ pàṣùgbọ́n ayé mi rẹ̀.
0: Ṣùgbọ́n ẹlòmíì ni wípé ó wọ 39 wọn jẹun lọ. Mo mọ ọmọbìnrin kan tó wá bá mi rí bàbá. Ẹ wá ayé òun pé kí ló ṣe ọ lọ́wọ́ márínà. Oníṣẹ́ gidi onígbà ńláwo Ọlọ́run ti ṣe báyìí sá. Àdúrà ni ò rí gbà. Kò ṣe é ṣùgbọ́n tọ́lọ́run lè parẹ́.
1: Bẹ́ẹ̀ ni sọ.
0: Ogún ṣùgbọ́n ọ̀gá yẹn kọ oníṣùgbọ́n kan.

0: desi wo sugbon aye mi
1: olo sugbon na ma ni sugbon la kan ni adete ni adete ni adete ni o ni kan sa mi
0: oruko jesu
1: gbogbo ete gbogbo to do ete lara re o ya ma se dana
0: ami
1: bo wa lo se ba isegun ga ja sare lo be
0: ibi sa si o si ran iranse re kan si bipo lo ki o si le ni jordan ni gba meje e rara re yo si tun bo sipo fun o iwo o si mo
1: o te
0: ara re bo inu jordan ni gba meje
1: ni gba meje
0: gege bi oro eniyan olorun
1: gege bi oro eniyan olorun ki lo sele
0: e rara re si tun pada bo gege bi
1: eran ara omo omode yes
0: gege bi eran ara omo kekere
1: aba eni kan sa mi gbogbo tin be lara re tin da more ko jabo
0: ami
1: so pe musugun aye mi kuro
0: musugun aye mi
1: e fa anu musugun aye mi kuro
0: e fa anu musugun aye mi
1: sugun aye akobi mi e ba mu kuro
0: sugun aye akobi mi e ba mu
1: sugun aye abigbe mi e ba mu kuro
0: sugun aye abigbe
1: sugun aye awon omo mi tin be laarin e ba mu kuro
0: sugun aye awon omo mi tin be laarin
1: sugun tin be lara aya mi e ba mu kuro
0: sugun tin be lara aya mi
1: sugun tin be ninu ise ranse mi e ba mu kuro
0: sugun tin be ninu ise ranse
1: sugun tin be ninu ise mi e ba mu kuro
0: sugun tin be ninu ile
1: sugun tin be ni Nigeria e ba wa mu kuro
0: ti le ni Nigeria e ba mu kuro
1: e ba mu sugbon ikuro
0: e ba mu sugba
1: igboran lo ma mu kuro igboran ko kira e bole meji e meji oni sise e meta oni sise e merun e meje lo pe oni le meje bo de se njade bo ara re dabi ti omode jojolo ni awo tuntun ah ko riru e ri sa eni kan sa mi oh oni segun lati wa ni igboro o ma fowo kan
0: ami
1: so pe oni segun la
0: oni sebla
1: e fowo kan mi laaro
0: e fowo kan mi laaro
1: e fowo kan awon omo mi
0: ọkọ àwọn ọmọ mi
1: níbi tí ṣùgbọ́n wà láyé mi
0: níbi tí ṣùgbọ́n wà ní
1: àyè àìsàn lè jẹ́ ṣùgbọ́n rẹ̀ àwọn àìsàn tó fẹ́ sọ di ẹni tí ayé yẹra fún àwọn àìsàn tó yẹ pé wọn ní àmọ́ tí ń ṣe ọlọ́mọ jẹ kó tiẹ̀ bá wa gbèsè ló lè jẹ́ ṣùgbọ́n ká ṣiṣẹ́ bí ẹni ká máa jẹjẹ ẹ lè jẹ́ ṣùgbọ́n ká súnmọ́ rẹ ká mọ́ gbà mọ́ lè jẹ́ ṣùgbọ́n kéèyàn wọ 39 kó mọ̀ lọ́kọ̀ ó lè jẹ́ ṣùgbọ́n kéèyàn wọ 40 kó mọ̀ níyàwó ó lè jẹ́ ṣùgbọ́n kéèyàn ti wà nílé ọkọ fún 20 years kó mọ̀ lọmọ ọmọ gbójó ó lè jẹ́ ṣùgbọ́n kéèyàn ná kan tán kó tó rí mi ó lè jẹ́ ṣùgbọ́n gbèsè lè jẹ́ ṣùgbọ́n tí ayé a máa fi gbágùn yàn lẹ́nu gbogbo lórí yín náà rè nígbà tẹ fẹ́ ya lẹ́nu bẹ́ẹ̀ ṣe ń ṣojú ní ìsìn òun dà báyìí ẹni kò ní jọ́sẹ̀ mẹ́ta lọ oṣù mẹ́ta rè ẹ̀ tí ò wò sàn ìránṣẹ́ ọlọ́run tí ò ní rìsọ́ọ̀tì ó lè jẹ́ ṣùgbọ́n á dẹ̀ máa gbàdúrà á dẹ̀ máa gbàwẹ̀ ṣùgbọ́n kí nǹkan ò dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀fọ́n kankan ò ní fún ònàgbà ẹ gbọ́ sà gbogbo ibi tá a ti pàdé láàárọ̀ yìí ṣùgbọ́n ni mo dojúkọ o bẹ́ẹ̀ ni pẹ̀lú oníṣègùn ńlá mo fẹ́ kó bá mi fọwọ́ kan ọ níbi tí ṣùgbọ́n ayé rẹ wà orúkọ jésù ó yà kó pààrà gbogbo abiyamọ ọmọ gbàgbé pé ooru òní ooru má jẹmú máa bọ ní mercy camp láti ooru òní lọ ago mẹwàá ní ìtúsílẹ yìí ó ti bẹrẹ wọn tó bá lè gbà wẹdà ago mẹwàá inú mi ò bá dùn bákan náà ní àárọ yìí ní 777 ọjọ pàdé oṣù má jẹmú ògbòrò oníṣègùn ńlá gbogbo agolá agbègbè kọjá nítorí ó má wà ó máa wà ní ọrẹgún ní ibi dẹ́sítà yẹn níbi 7 North ní motorway níbi auto gate yẹn máa bọ̀ gbogbo ẹ̀yìn ara haúsá gbogbo ẹ̀yìn tọmọ ilé tíkẹ́tù tí kò sí tẹjọ́ ta ti maryland ẹ̀yìn ti lẹ́kì vi gbogbo bí ọmọ ti ń bọ̀ ajẹ̀mufẹ́ fàágùn mẹ́fà àárọ̀ sí aago kan ọ̀sán wákàtí méje tí káàpù máa bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ìtúsílẹ̀ ńlá ọ̀sẹ̀ ìtúsílẹ̀ láwà yìí gbogbo ibi tá a di ọmọ tí a di iléeṣẹ́ rẹ mọ́ tí a di àgọ́ ara rẹ mọ́ tí a di owó rẹ mọ́ o wá ná kan tán kó tó rí mi o wá ń sùn wọ́n fún ọ lóúnjẹ jẹ lójú oorun o wá ń sùn wọ́n ń bọ̀ lòpọ̀ lójú oorun wọ́n ń rìn ọmọlẹ̀ ò ń rí ata lójú oorun ò ń ṣàgbìn lójú oorun nǹkan ṣe ọ̀gá wọ́n ń yìnbọn lù ọ lójú oorun sì ń bọ̀ wọ́n bọ̀ gẹrun rẹ lójú oorun ò ń fún ọmọ tó mọ ibi tó ti wá lọ́yàn lójú oorun wọ́n bọ́sọ ara rẹ sí ò ń bá ara rẹ lórí àtàn kan ti ṣe ọ́ lágbára ọlọ́run atúnilẹ̀ òde ọ̀run yóò tù ọ́
0: lẹ́
1: yóò tù ọ́ lẹ́ yóò tù ọ́ lẹ́ kò ní bàjẹ́ máa bọ̀ ní mercy camp láti ooru òní lọ ago mẹ́wàá ní ìtúsílẹ̀ yìí ó ti bẹ̀rẹ̀ wọ́n tó bá lè gbà wẹ̀dà ago mẹ́wàá inú mi ò bá dùn ọ̀rọ̀ oníṣègùn lá máa dàlẹ́ ọ lórí owó tó bá fẹ́ ra ìwé rẹ wọ́n tó tí ì ní ìwé yìí tètè lọ gẹ̀ẹ́tì ẹ̀ pé nọ́mbà yẹn 0060 17 92 90 ló gbàgbé ipò ẹni tẹ́ ń gbọ́ wa sókè kò ní rẹ̀ yín o ojú ọlọ ayé sì wà láàrin nàìjíríà yóò wà láàáfíà ìpín rẹ wọn ni fẹlòmí jésù olúwa wa.
2: ètò orí òwúrọ̀ lẹ́sẹ̀sẹ̀ gbọ́ tán yẹn bàbá wa adéníyì olówó ọ̀kú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa lórí ètò ẹkùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0201 0208899999 0201889999 Ki Olorun ki o bu ko fun yin Jesu Loluwa.

0: àwọn gbógun ti àwọn kùdìẹ̀ kùdìẹ̀ tó ń bẹ láyìíká àti ìgbógun ti àwọn ìwà ìbàjẹ́ láwọn ojú pópó wa ni tó jẹ́ alámòjútó fún iṣẹ́ òde mínísítà fún iṣẹ́ òde ọ̀gbẹ́ni David Umahi wọ́n ti pa aláṣẹ báyìí o wípé láti àsìkò yìí lọ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdarí iṣẹ́ òde federal controller of works pàápàá jùlọ ti èkó federal controller of works lẹ́kọ̀ọ́ láti dájú pé àwọn pèsè ọkọ̀ ẹ̀yẹ ọ̀kadà alùpùpù láti rí dájú pé wọ́n ṣe àmójútó ní lílọ ní bíbọ̀ tá a mọ̀ sí surveillance ní ojúnà márosẹ̀ lagos calabar highway ọ̀gbẹ́ni David Umahi ni wọ́n pàṣẹ yìí fún ẹni tó jẹ́ alámòjútó iṣẹ́ òde federal controller of works ní ti ìpínlẹ̀ èkó láti dájú pé wọ́n ṣe àbẹ̀wò lóòrèkóòrè tó ní ṣe pẹ̀lú ètò àmójútó ìfojúsùn àti ìrídájú pé àkíyèsí tó péye ní gbogbo ìgbà tá a mọ̀ sí surveillance wọ́n pàṣẹ eléyìí nígbà tí wọ́n wá pẹ̀lú àwọn ikọ̀ ilé ìgbìmọ̀ asòfin ńlá àti kékeré láti wá ṣe àbẹ̀wò sí ojúnà lọ́wọ́ mínísítà wọ́n pe ìjọba ìpínlẹ̀ èkó láti dájú pé àwọn wọn ti ojúnà tó máa já sí àwọn inú àdúgbò láwọn ọ̀nà yẹn àtàwọn agbolé tá a mọ̀ sí estate gẹ́gẹ́ bí wọ́n ṣe pa láṣẹ tí ọ̀gá wa Abiola Peter tí wọ́n dẹ̀ taari ẹ̀ sí wa lórí afẹ́fẹ́ alàgbà Táyọ̀ Ọmọládé sà. ọ̀gá mi bolẹ̀ wa bó lè jẹ́ mi.
1: ẹ̀dùn.
0: kí ló ṣẹlẹ̀ lọ́n bíjì láti máa lọ bàrọ̀ délé tó yẹ.
1: ní sí ìfilẹ̀ ìṣẹlẹ̀ mo ti ń tẹ́lẹ̀ sí ìpín mọ ìpẹ́sẹ̀ tó kúrẹ́ láàárọ̀ yìí.
0: kí lè ṣàkíyèsí bó ṣe já ṣé jàǹbá ọkọ̀ á ti dẹ́ẹ̀tì
1: ni. bóyá dẹ́ẹ̀tì ni bóyá rin tó máa wà láàrin méjìlél jábọ́lẹ̀ nínú ìṣẹ̀ mọ̀ dáàbò gbogbo ẹ̀ wọ́n di mọ́tò ńlá gbẹ tó tara wọn.
0: ẹni sùúrù àwọn láti lọ́n bíjì ẹ ló ti wá bẹ̀rẹ̀. so ojo yẹ òfun bẹrẹ sa. ẹ dákun bóyá ẹ̀gbọ́n tí alàgbà Táyọ̀ Ọmọládé sọ dáadáa ń tọ́ sọ ní pé gbogbo ẹni tó bá lọ ọ̀nà ìbàdàn sí i inú kẹ fi àsìkò kún àsìkò nítorí pé kí ni nǹkankan ti ṣẹlẹ̀ àwọn wọn ò sọ pé jàǹbá ọkọ̀ wọn ò dẹ̀ rídìí ohun tó ṣẹlẹ̀ ohun tó ṣàmọ̀ ni wípé ní Longbridge ìwọ̀n ohun tí ẹ̀ ṣẹlẹ̀ ni ó dẹ̀ nira fún gbogbo ẹni tó ń lọ báyìí torí sọ ìbàkẹ́rọ kan ti kóra jọ láti Longbridge fún ẹni tó bá ń lọ ọ̀nà ìbàdàn ó sì ti ń padà wá sẹ́yìn débi pé àwọn ọkọ̀ tó máa gba orin alàgbà Àbáyọ ṣe wà pa bọ́dà yìí bó ẹ mú jẹ̀lẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín láti àná yẹn báwo lẹ yéèrè láti bọ̀ mo jẹ́ pé yìí ti òjò ìgbà lọ jà lọ́wọ́ rárá. Lórí ọ̀fẹ́ tọ́lọ́ ń kọ orúkọ amáwọn tí ó kọ́ ní láyé táwọn pé káà náà ti ẹ̀ bá wọn lálẹ́.

0: pàtàkì yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nípasẹ̀ ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ iṣẹ́ ọ̀nà gbogbo àti ìgbìmọ̀ tó mójútó ọ̀rọ̀ iṣẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin ti ní òun yóò ṣe àbẹ̀wò yóò ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ àwọn ìpalára àti ìkún omi omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ṣe sáwọn agbègbè tó wà ní ojú ọ̀nà ìgbàlódé Lagos Calabar Coastal Highway ní ọjọ́ ajé Monday ọjọ́ kẹfà oṣù keje July 6, 2026 lásìkò ìpàdé àwọn oníròyìn àtàwọn tọ́rọ̀ kan lórí ọ̀rọ̀ yìí máa wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tí í ṣe ọjọ́ keje oṣù keje July 7, 2026 bẹ̀rẹ̀ láago kan ọ̀sán 1 PM dérége ní Zinia Hall tó wà ní Èkó Hotel a fi àsìkò yìí pé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó àjọ tó mójútó ọ̀rọ̀ àyíká àtàwọn aṣojú àwọn láńlọ́ọ̀dù tó ní ilé láwọn agbègbè ojú ọ̀nà ìgbàlódé ọ̀hún síbi ìpàdé náà ẹ jẹ́ òye wa pé ojú ọ̀nà ìgbàlódé Lagos Calabar Coastal Highway kọ́ ló fa ìṣẹ̀lẹ̀ omi yalé nípínlẹ̀ Èkó ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR ló pa láṣẹ pé kí ìpàdé yìí wáyé láti wá ojútùú àti ọ̀nà àbáyọ pátápátá sí ìṣẹ̀lẹ̀ omi yalé tó ń wáyé láwọn agbègbè tó súnmọ́ ojú ọ̀nà ìgbàlódé náà kí gbogbo àwọn tọ́rọ̀ kan rí dájú pé wọn kópa o olùkéde ni onímọ̀ ẹ̀rọ Olúfẹ́mi Dáre tí wọ́n jẹ́ alámòjútó ọ̀rọ̀ iṣẹ́ gbogbo fún ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Èkó
1: My brother, are you still a fat? Don't change me.
2: Yes, now.

jáde sínú àwọn ẹlẹ́rẹ̀ àmì olùkéde bọ́bàgbìmọ̀ obìnrin akílẹ̀ jẹ̀bú àti royal executive sisters Allah wuyara amuha Allah wuyukirimuha Allah wuyabu azwa fi asani suwari Allah mbawa gbe mwotiti sinu anweniri lojwa gwe ndi alkihama masala

0: gbogbo awon eyan ki mo bi bi ta won se lati tojo tan emi gege bi ere ibanisun wa alagbeka wa je ki je si bi ti se ma nsele gan kiti ti lewo ni ba ti se ni ma ti ma se ti ko ni mo to ba ti mo ati re ki sare se auto update fun yen ti oyin ba ti yo lara ise bere niye ma se cloud backup to ba ti wa fi orin re ki dia 3 gbogbo àwọn apps tó ti ṣe sílẹ̀ ló ní a máa refresh ní tèmi o tó fi dúró àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ. Má jẹ́ kí fíìmù ẹ máa fi data rẹ ṣe ogún. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Ṣe ìgbádùn data rẹ nígbà ẹlẹ́nu. Limit 100 MTN.
2: Bond FM 92.9.
3: Àjùmọ̀ṣẹ́ ìpínlẹ̀ Èkó kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Iléeṣẹ́ LSPWC wá ń kíwá lọ wípé ó burú jáì kágé òpópónà sí méjì láì gbàṣẹ. Ẹ má ṣe fi omi ọkọ̀ fífọ̀ bójú títì jẹ́ pàápàá ẹ̀yàn ní car wash. Bákan náà, ẹ má jó nǹkan tàbí dáná lójú pópó. Ó lòdì sófin láti yan tá a fi dí ihò. Ìyẹn manhole tàbí dáhùn ẹ̀ lo bẹntiró bíi dísù tàbí ẹ́ńjìn ọ̀ ìsojú pópó. Ẹ má dalẹ̀ sínú kòtò ìdámínú tàbí wọ àwọn ọkọ̀ àjàgbé tó kó àwọn òbítíbitì arúgbó àwọn ọ̀nà tí kì í ṣe márosẹ̀. Tẹ̀ bá kẹ́ fi ẹnikẹ́ni pẹ̀lú ìwà ìbàjẹ́ yìí, ẹ

0: wà lẹ́lẹ̀ gbogbo yìí ti wa ní kò yọ bá lè ní LCDA. Ohun tá a bá pè ní ẹ̀tọ́ ẹni. A ò gbọ́dọ̀ fi tàfàlà. Ló mú Honorable Bola Olajojoye, the executive chairman. Ìkò yọ bá lè ní LCDA. Máa sí oníkálukú wa ní gbọ́dọ̀ pàkọ́ láti jí gìrì sójúṣe wa. Lọ gba káàdì ìdìbò alálòpẹ́. Permanent vote. Gbogbo yìí ti wa ní kò yọ bá lè ní LCDA. Ohun tá a bá pè ní ẹ̀tọ́ ẹni. A ò gbọ́dọ̀ fi tàfàlà. Ló mú Honorable Bola Olajojoye, the executive chairman. Ìkò yọ bá lè ní LCDA. Máa sí oníkálukú wa ní gbọ́dọ̀ pàkọ́ láti jí gìrì sójúṣe wa. Lọ gba káàdì ìdìbò alálòpẹ́. Permanent voters card. Kó tó di pé kásẹ̀ ńlẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá sì láti ṣe nǹkan sí kejì lórí PVC yín. Ẹ má jẹ́ káǹfààní tó wà lẹ́yìn fún yín ru o. 9th of July to 10th of July. Open Space Banana Island Estate. Ló ti máa wáyé. Láàgó mẹ́wàá àárọ̀. 13th July to 14th July. Wahab Folawiyo Secondary School. Osborn Lopo Suko. 15th July. By Lagos State House. Off Awolowo Road. Nikati wa forúkọ sílẹ̀. 16th July to 17th July. Ọbalende níwájú Health Center. Nìyẹn ti máa wáyé o. Gbogbo ẹ gbogbo ẹ. Àgó mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀. Kékulé gbọ́ kó sọ fún toko. Olùkéde Honorable Bola Olajojoye, Executive Chairman. Ìkòyí Ọbalende LCDA.
1: Iṣẹ́ èdú o, àṣẹ là àṣẹ lọ́wọ́ àṣejèrè. Ọ̀rọ̀ rẹ o, gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìdú jákèjádò ìpínlẹ̀ Èkó tóun agbègbè ẹ̀. Kápá wá pọ̀ gbé oríyìn fún ìjọba ni o, fún àǹfààní láti gé igi, ká sì gbé omi ìpadà. Ẹ ṣeun o, fún díẹ̀ yìí, tí àwọ bá kì fún ni àá kì fáwọ́ padà ni o. Ìwé pẹlẹbẹ kan ti wá jáde, tíjọba lù lóǹtẹ̀ fún àdéhùn láàrin ìjọba. Sọmọ ẹgbẹ́ ilé ìdú láìsí àríyànjiyàn, Forestry Association of Nigeria ni súná tí wọ́n fún un. Lówó tí ò lanilóògùn, màmá wa àgbà. Fọláṣadé Tinubu Òjò, ìyálójẹ́ jẹnara, ẹ̀kọ́ àtìlẹ́yìn wa ní gbogbo ìgbà. Ilẹ̀ ìlérí orílẹ̀-èdè Nàìjíríà yìí, a yan débẹ̀ yóò ṣojú wa, kò ní ṣẹ̀yìn wa o. Gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìdú, a ò ní yànkú tọmọtọmọ. Tíkẹ́ẹ̀tì yìí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ o. Gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìdú ló kàn tó sì ṣẹ́ ìwò mọ lára. Kékulé gbọ́ kó sọ fún toko. Sako Market Association of Lagos, lólu kéde.

0: ẹni abẹ́ àkàtà àwọn tí wọ́n jí wọn gbé ìtọ́ pé ah mọ̀ bọ́yá bí òjò ṣe ń rọ̀ bọ́ọ̀rùn ṣe ń rọ̀ orí àwọn ọmọ náà ló rọ̀ tó sì ń dalé ẹni tó ń díje bí epo ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC náà sọ nímọ̀ pé tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá sì wá gbàgbé tabara ẹni tí wọ́n ní kò ṣe nǹkan pé ní ọdún 2014 pẹ́rú ìṣẹ̀lẹ̀ báwọn ṣẹlẹ̀ tó pé wọ́n jí àwọn ọmọ kan gbé ní chibok tó pé nígbà tí wọ́n jí àwọn ọmọ gbé ní chibok pé ààrẹ ti ń bẹ lórí àlefà báyìí wọn dìde gẹ́gẹ́ bí olórí alátakò àgọ́ ni wọ́n ṣáájú pẹ̀lú àwọn ìtàn fi ẹ̀hónú hàn tó ń bẹ̀rẹ̀ sí sọ̀kò tàkò tó ọ̀rọ̀ sí ààrẹ ń gbani goodluck jonathan tó ń sọ nímọ̀ pé kó ń fi orí àlefà sílẹ̀ kódà wọn ni wọ́n tún gbé pósí rẹ̀ tó ń ṣe oríṣiríṣi wọn tó bá dàbí ẹni pé bóyá wọn bá pe ìpín gbà ìpètò torí pé ètò ààbò mẹ́hẹ kí ààrẹ ìgbani jonathan kó kọ ìfipò sílẹ̀ káwọn náà gbìyànjú láti ṣerú ẹ̀ báyìí kán ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ̀ torí òṣùwọ̀n tá bá fi mika òun náà ni àáfi san èmi kọ́ bó sọ bẹ́ẹ̀ o peter obi ló sọ bẹ́ẹ̀ tẹ bá ná gbọ́n ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: kọ̀ọ̀kan ló lẹ seven fm náà lọ́jà pọ́ ń tẹ̀síwájú láàárọ̀ èkó sí àbúrò àánú náà lọ́jà pé àrígbà lọ́jà kí èmi náà lọ sínú ìwé daily trust láàárọ̀ ti tòní bákan náà ìwé ìgbàdégbà gbélégọ́ tó ń ran jáde lójúmọ́ ó gbé ìròyìn wípé ó pàdé àgbà lọ́hùn ní ọkọ ọlọ́gbọ́n ọmọ bíi ìwé ìròyìn ló pé ó sì kó tó dàgbà àgbà tó wá sọ yẹgan mọ́ẹ̀dọ́ ti di àmúṣeré fàdí ẹ̀ o wọn lọ́wọ́ ti tẹ màmá àgbàlagbà ká ẹni ọdún mẹ́tàdínní àádọ́rin 67 years nípa pọ̀ fún mútàlá mọ́ ẹ̀mẹ́dì ni o ní ìpínlẹ̀ èkó ìyá náà tó lóun níbàtàn ní orílẹ̀-èdè wa nìjà tó tún lóun níbàtàn ní ilẹ̀ bìtìkó nígbà tí wọ́n mọ wọ̀ọ́rà tí mọ̀ pọ̀n sí ẹ̀yìn ọkàn ọ̀rá náà bí ìgbà tó yẹ pé yẹn bá pọn ọ̀gẹ̀dẹ̀ ni ṣùgbọ́n nígbà tí wọ́n wo ogun olóró tó jẹ́ pé wà níbẹ̀ ó kọjá abẹ́ o wọ́n ní ìpele ìpele tó jẹ́ pé ó gbé ogun olóró náà sí inú ọ̀rá tó yẹ pé ó pọ̀n sẹ́yìn o gẹ́gẹ́ bí àwọn àjọ NDLA nílẹ̀ wa Nàìjíríà wọn ni wọ́n sọ tó ìwé orúkọ rẹ̀ jẹ́ Mary Yetunde lórúkọ rẹ̀ wọ́n ní màmá àgbàlagbà tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ní ọpọn gbáàgì sẹ́yìn tán rò pé báyọ̀ gẹ̀dẹ̀ lọ́wọ́ àlùsùn mọ́gbà tí wọ́n mọ ohun nǹkan bẹ́ẹ̀ egbògi olóró lọ́jọ́ fún àwọn àbẹ̀yìn wọ́n tari ẹ̀ lọ sílé ẹjọ́ láìpẹ́ láì jìnà níwèé dédé trust láàárọ̀ ìgbéléwà ìrìnà
0: kan. kókó níwèé ìròyìn tẹ̀síwájú bond fm láwà 92.9 àwọn àgbà lọ́wọ́ bọ̀ wọ́n ní ayé ò lè àgbàdánlóko ká máa gbà méjì létí ló dàbẹ́ ni pé lógún ọ̀ṣọ́ báyìí ayé àti ìyá àgbàdánlóko wọn ti wá gbà méjì létí lò lọ́nà wo jẹ́jẹ́ mọ̀ pé ògbóǹtarìgì agbẹjọ́rò tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó fi lu èkó ṣe bìjókòó ní àgbà ìfẹ́ ńfàlànà ló ń sọ nímọ̀ pé àwọn ọlọ́pàá wọn máa ya bo ilé Adéyẹmí Adéníyí ẹni tó jẹ́ olùdarí àgbà fún iléeṣẹ́ kan tí wọ́n pè ní ayédèrú iléeṣẹ́ ṣùgbọ́n tó yẹ pé ẹgbẹ̀lẹ́mùkú owó jáde láti ọ̀dọ̀ rẹ̀ tó yẹ pé wọ́n fi ẹ̀sùn kan alàgbàfẹ́ gbàjà bí àmì là pé àwọn gangan ló yẹ pé wọ́n ṣẹ́bàdùn mọ́ gbogbo ètò tó sì jẹ́ pé wọ́n gba ẹgbẹ̀lẹ́mùkú owó lérò nípa iléeṣẹ́ yìí ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì agbẹjọ́rò náà sọ dímọ̀ pé láì jẹ́ pé bóyá wọ́n gbé ọ̀rọ̀ lọ sílé ẹjọ́ tó jẹ́ pé ẹni tí wọ́n gbé ọ̀rọ̀ lọ sílé ẹjọ́ lórí ẹ̀ ó sọ pé òun máa yọjú sílé ẹjọ́ pé kò sí nǹkan kan tí ó fi òfin fààyè sílẹ̀ pé kí wọ́n lọ palẹ̀mọ́ ẹni tí ọ̀sẹ̀ nígbà tó yẹ pé ẹni tó yẹ pé wọ́n fi ẹ̀sùn kan pọ́ṣẹ̀ gan ó sọ pé òun máa yọjú sílé ẹjọ́ alàwáfẹ́ fàlànà sọ dímọ̀ fún àwọn oníròyìn pé ó jẹ́ nǹkan tí ọ̀bọ̀n òfin máa rá kí àwọn ọlọ́pàá kan ya bo ilé ẹnì kan kọ́ sí lọ pọ́n bàbá rẹ̀ lọ́bàárà wọ́n sì gbé bàbá rẹ̀ lọ ipòkùdí ẹ̀ káàtó wọ́n ní kì í ṣe bàbá rẹ̀ nìkan ẹnìkan náà tó náà tún jẹ́ ọ̀rẹ́ arákùnrin náà tó yẹ pé wọ́n bá lọ́dọ̀ bàbá yẹn náà wọ́n tún gbé yùn náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wọ́n ní ẹnìkan tó yẹ pé òun náà jẹ́ aráàlú náà tó ọ̀rọ̀ ṣojú sọ ẹ dọ́kan má dáa kọ mi o ó ní ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọlọ́pàá ń gbé wá nígbà tí wọ́n sì dé sí ilé bàbá Adéyẹmí Adéníyí èyí tí wọ́n pè ní plotri Adéyẹmí Dynasty tó wà ní ẹ̀yìn technical college road ní safety area ní ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní bí wọ́n ṣe wọlé báyìí wọ́n palẹ̀ bàbá náà mọ́ ibi tí wọ́n gbé bàbá náà lọ báyìí ó ní kò yé èèyàn o wọ́n ṣùgbọ́n tá a bá ní ká máa wò ó ọwọ́ tí àwọn ọlọ́pàá tán fi ṣe iṣẹ́ òun pé kò bá òfin mu ó kù díẹ̀ káàtó kò sí pé bóyá àṣẹ kan wà láti ilé ẹjọ́ pé tòun ẹ lọ mú bàbá alágbájá yàtọ̀ sẹ́yìn ṣé òun ni ọkọ̀ ẹ̀ wà nù pé ṣé bàbá rẹ̀ lọ́kọ̀ ẹ̀ wà nù pé bóyá wọ́n ń ṣètò iṣẹ́ ìjọba kan ni wọ́n ní ọ̀rọ̀ pfipc tẹ́tẹ́ ń san pa ẹ̀ bàbá yóò jẹ́jẹ́ bàbá rẹ̀ bá jókòó lé ẹ̀ wá torí ẹ fi ọmọ tó jẹ́ pé òun gan ló jẹ́ oníkẹ́ ẹ fi sílẹ̀ ẹ wá lọ gbé bàbá ọmọ àti ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí alàgbà fẹ́ẹ́ fàlànà bó ṣe ń sọ nímọ̀ láàárọ̀ yìí ayé ò lè yà àgbàdúlóko ká máa gbá ìbejì létí nílé ayé àti yà àgbàdúlóko òun mọ̀ṣọ́ tó sì ń gbá ìbejì létí nílé o ẹ lọ gbọ́ ìwé ìròyìn ní telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí
1: bẹ́ẹ̀. àwọn ògùnmọ̀ sọ wọ́n tọ́ lójú kò rúkò bàjẹ́ kókó ló lè sá wọ́n rẹ̀ lálẹ́ jáde ọ̀hún tẹ̀síwájú. wọ́n náà kú sẹ́wọ̀n ó ní blúblú láwọ̀ àmọ́ ní ọ̀rẹ́ jọ ni èmi fẹ́ràn rẹ̀ yín kú ọwọ́ rẹ̀ nínú aago méje ti kọjá ìṣẹ́jú kan life and die ní kókóró iléeṣẹ́ bond fm mọ̀jẹ̀ àgbàgbẹ́ tí n bá ti ń fojú kọ aago sẹ̀gẹ́ fẹ́ǹtọ̀ ọmọ kó mọ wọn tẹnu mọ́ àbí fati kori
0: àbí àrírí mako
1: àfúrúṣe ti gbé omo sẹ bàbá dáhùn ìwé fagbó sílẹ̀ ṣùgbọ́n ojúlé kìnìún tó ní hálẹ̀ ìwé kó la gbole ijoba onigbogbo kindo ni bi ta wa ta wuro yin wa tegbo tegbo la bi oba de mi luwa segun aja so lati de wa o se ton gbogbo ka fa ta ba ni nke o awon lori la fina iku se bi o lori ade bi npe aja sa akilokoropo mo tun wo le so da awon ijoba abile ni o won ni ari se lari kari ka baba re gun to kalba se lo doro tan na yoda le wola won ni ko wa je sara ba lojo wonu tuji epo ni mo ni owo wa ni abiyo won na lo bi awon akeko edegbeta ni dagba soke ijoba abile ifeludun scd e je ko tari form gc olofede won tari esi won o won ni enikan ko o won ni lo bi awon egberun lona 100,000 ni awon olugbe be to je pe oke owo cash palliative won ni tari si won da je pe okowo kekeke ikukun le ba ma fo loke lara baba re ni ba lo la ki ya boro won ni ta ba so ni ba egbe abala eto eko ati oraje iyen ni ifeludun scd won ni alaga scd be dr olufemi oke owo lo je pe o wuro lo toro si ni ko pe ko pe pe ju awura wo fi nbo be o lori awon si akanse to je pe o tari si ta to ni ki won se o wa lo wa awon ojo ona na o si dupe lo awon olugbe be na bi se fowo so opo won na poropo awon ojo ona to je pe atose ti deba to je pe oko ja lo sibe ni ifelodun sca ka kan mu die nibe o won ni ojo ona oyedeji ogungbe olubuade ile ileto ilera ti alabode tamos primary school to wa ni cemetery road iye nikan jo ibaja street adegboyega edidi street asola oluwole muda street ofure street osimhen street coca road market street laigbagbe odun ade safejo turner fijabi street oloko dana street ati bebe ladega street na ladega street yuko sabe o si pe awon ojo na won ti pare o wa rogbo awon olugbe be wi pe ifowo sopo o se pata e ma ma fi kan le kun ijoba o e ma moju to awon ojo na yin o tori pa re fun ta le meje ni fe lodo scd ni pe okewo on gbe ju ko we se bond fm on tesi wa
0: o ko nu ero in tesi wa bond fm la wa 92.9 won ti ni gbese o se si o se on ti doju ti ni o si laarin we nta abaje won ni o le sin ijoba papo e je wa lowo awon lo so be e temi ka sunu we ero ni telegraph la ro yi ni bi ti awon osise ijoba papo ton pe ni federal workers forum ton tin so la no de ton kesi ijoba wa we pe ijoba ẹjẹ wa lowo ẹ si so o ipe owo ti awon fe o na ni pe owo osu ose to kere jọ fe ko wa ni ori egberun lona 100 naira 3000 naira fa o ise to kere ju ipe e so e tin so pe to e so wo yi a ti gbọ kankan lori e na di ade ko e to ja lade ode lati ode to je odari awon ti won je federal workers forum yi iye andrew emeliezi won ni ewo ijoba apapo awon owo ajele kan lo tun be te je lati nu osu kefo odun 2024 leti je owo gba ma binu ko tele fe fun awon ise won lo ku osu meji te tun pe ni wage award eh ti so o si ku osu meji bayi leyin eyin e tun fa se leri ida 100% kan tun pe ni owo ajemonu iyan 40% peculiar allowance ijoba e ma ti san eje wa lowo e si gbodo san won ni awon wa ntenu mo wi pe lati ko ta wa wa bi nkan se le ti o de be ni pe ohun inira po yi wi pe owo osu ise to kere ju eje ko bere latori egbe lọ́nà ọdún tí ilé owó oṣù òṣìṣẹ́ tó wá dàbí púpọ̀ ju àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àgbà tí wọ́n ti wà ní lẹ́fù kẹtàdínlógún tó ń pè ní grade level 17 kí owó tí wọ́n kọ́ wọ mílíọ̀nù kan àbọ̀ nígbà tó ń pè ní 1.5 mílíọ̀nù ṣùgbọ́n ìṣẹ́ tó ń pè lórí lẹ́fù odo náà ló tí wọ́n ti bẹ̀rẹ̀ lọ sókè kí owó oṣù tí wọ́n wà lórí ẹgbẹ̀rún lọ́nà ọdún náírà 300,000 naira wọ́n ní tẹ́ ẹ̀ bá ṣe léyìí ẹ mọ̀ pé àwọn òṣìṣẹ́ wọ́n ń ṣe àwọn iṣẹ́ tó ń bẹ nílùú tó ń bẹ ń ta gbogbo bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ̀ sọ pé náà ń ṣe wọ́n ní àwọn ṣùgbọ́n òṣìṣẹ́ ń ra oríṣiríṣi àwọn gbogbo nǹkan táwọn òṣìṣẹ́ sì ń rà yìí gbogbo ẹ̀ ló ti gbó lọ sókè ló ti wọ́n gbogbo torí ìdí èyí ẹ bá wo àwòṣe ya pàápàá jùlọ owó tẹ jẹ àwọn àwọn àgbà òṣìṣẹ́ ní orílẹ̀ wa nàìjíríà wọn ni ẹ̀sán o nínú ìwé ìròyìn ní telegraph lẹ́ẹ̀tì karùn-ún yìí láàárọ̀ yìí.
1: kókó ní wọn sọ ẹgbọn ọbẹ náà jẹ kó ń tẹ síwájú nuru ni mo ti sẹwọ sí ni èmẹjì ló ń ka kókó ẹ gbọdọ jẹ ọmọ nǹkan náà gbọdọ gbé ọyọ lẹsà ti ìpínlẹ ọyọ lẹ ti wá ó jẹ kí n rọrùn lọ sí ìpínlẹ ẹkọ ìpínlẹ kogi ní ìpínlẹ ogun náà wọn ni ikú tún sọ sẹ lóòjọ sunday àti ọjọ monday tẹpọ kọjá o gẹbí àwọn ẹsọ àrùn ìlàbẹ ìjọba àpapọ frs ló ń ṣe kìlọ gẹgẹ bí ọgágun seo mohammed ó ní kí ló dé tá nǹkan jọ mọrídé wa nàìjíríà sóyè tètè kan kò ní kọjá lé alùpùpù kan kò ní sùsọ náà bá mọrídé lé lọjọ pé ó ròyìn jẹ wọn ní eré àsápajúdé ẹlẹẹkejì ni pé ọpọlọpọ àwọn táyà àtọyẹ pọ wà lẹsẹ mọtò lọjọ pé ó ti gbóbi ilẹ ti bí o ẹ tó wá ń ya mọtò sílẹ lọnà ìtọ ló fa sábà wọn nínú ìpínlẹ kwara èèyàn mẹẹẹdógún ló dágbére fáyé ní ojú ọnà tọpẹ ní ogúnmọsọrò ní ìpínlẹ kwara ìyẹn débi odo wọn ní ọkọ afayàfà kan tó pé ó kó ẹgbẹlẹ mú kú èrò àti ẹrù tanlẹsẹ kọ nílé wọn ni ló fa sábàbí tó ti jẹ pé èèyàn mẹrìndínlógún lọlọrọ bá kó yọ máa ń kàn náà ní ìpínlẹ ogun èèyàn mẹwàá ló yẹ kó dágbére fáyé níbi ìjàmbá mọtò tábáníkà lọ sí ojú ọnà kogi èèyàn méje ló dágbére fáyé tó jẹ pé àwọn kan fara pa tí wọn wà níléèwòsàn báyìí ṣùgbọn àgbàlọgbàbọ wọn ni kára máa ṣe jẹjẹ lójú pópó káyé máa sáré àsápajúdé ojúwe kí n dédé trust lẹtì náà kà láàárọ yìí.
2: And the test is yogi. Come on, take. It will help you get better.
3: Oh, yeah. Mommy and daughter still struggling over this medicine palava.
2: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
3: Awful taste?
4: Have you tried Moxie?
5: Moxie? What's that?
4: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
6: This tastes great! I love it! More, please!
5: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
4: No, my sister. She can't, because every Moxie medicine bottle has a child-resistant cap, which prevents children from opening it.
7: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofenyramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
8: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
9: Yay!
8: I want to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into a milky, nutritious enjoyment.
10: But where did you add milk?
8: I'm using golden morn 3-in-1, so no need to add milk.
11: So delicious, mommy!
12: Golden morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden

0: nítorí májẹ̀mú ọjọ́ keje oṣù keje májẹ̀mú àṣepé ọlọ́run o rán àwọn olùrànlọ́wọ́ ògo tí ó ṣe àṣepé orin nínú ayé mi sí mi mo ní nítorí májẹ̀mú ọjọ́ keje oṣù keje tó tún ajá sí ọjọ́ ìṣẹ́gun tuesday ọlọ́run o mo gbà á ládùúrà ara òtún ni mímọ́ lórúkọ jésù màmá tó ń gbọ́ mi tó lètò yìí ẹ má gbàgbé òní ni ọjọ́ ìṣẹ́gun tuesday ẹ̀yin obìnrin mo sì máa ń ṣe àpọ́nlé tó péye fún yín torí pé ẹ pé lọ́lá ẹ tọ́ lẹ́ni àmúyẹ ẹ ṣe múyan gan láwùjọ ẹ̀yin obìnrin yìí inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún bí mo bá rí yín nítorí pé èèyàn pàtàkì lẹ jẹ́ mo sì gbà á ládùúrà ẹ ò ní ṣubú lórúkọ jésù wo màmá yìí ṣe àmì sí àdúrà yìí o gbogbo obìnrin bíi tèmi tó fẹ́ kí n ṣẹ̀sìn gbogbo obìnrin bíi tèmi tó fẹ́ kí n ṣẹlẹ́yà gbogbo obìnrin tí mo ṣẹ̀ tí mo bẹ̀ tí ò gbọ́ tó ní àfidọ́dọ́ sẹ́ kí ikú òjijì ó mọ́ mi mi lọ mo gbà á ládùúrà lónìí gbogbo ibi tó bá rò sí mi gbogbo owó burúkú tó bá gbé sí mi kó padà sórí ẹ̀ lórúkọ jésù màmá yìí mo ní gbogbo ẹni tó fẹ́ kó o ṣẹ̀sìn onítọ̀hún ni ó ṣẹ̀sìn lójú rẹ mo ní nítorí májẹ̀mú ọjọ́ àṣepé ọjọ́ keje oṣù keje mo gbà á ládùúrà fún ẹṣẹ́ olóore tí ó fà ọ́ lọ́wọ́ sókè tọmọtọmọ ọ̀run ràn sí ẹ lónìí lórúkọ jésù ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí apá kejì iléeṣẹ́ bond 92.9 gbogbo ìmọ̀ mi mọ kí o ẹ̀yin lẹ lètò yìí bọ́nà ṣe rí apá kejì iléeṣẹ́ bond 92.9 ẹ pé lọ́lá ẹ ṣe pọ́nlé ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin obìnrin ẹ̀yin ládùn ayé torí pé ọkùnrin tó bá wà tí ò bá níyàwó òun gan á mọ̀ lára ẹ̀ pé òun ò pé bímọ ìṣòro ayé ẹ ni o nítorí pé ọmọ obìnrin lọmọ àwọn ni wọ́n ń tọ́jú òbí jù wọ́n sì tó múyẹ láwùjọ ó dà bẹ́ẹ̀ bá jà mí níyàn ẹ lọ wo ọmọ obìnrin kan tó jẹ̀jẹ̀ ṣàṣà kàwé kẹsẹ̀ járí gẹ́gẹ́ bí olùsúrò ìwé ẹ̀kọ́ olùsúrò ìyẹn chartered accountant ọmọ ọdún 16 years ẹni tó kéré jù tó jẹ́ chartered accountant nu obìnrin tí wá ni obìnrin bá máa mọ̀wé wọ́n mọ̀ ọ́ tán ni ẹ lọ wádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń kàwé tí wọ́n ní àwọn ni wọ́n kàwé tí wọ́n kẹsẹ̀ járí tí wọ́n sì mọ̀wé jù lọ́pọ̀lọpọ̀ àwọn iléèwé gíga ẹ rí i pé obìnrin ni ó wá bímọ obìnrin ó wá ń ṣe wàhálà ó wá ń bara jẹ́ gbogbo lọmọ ẹ̀yin obìnrin mo pọ́n yín lóo ẹ tó kẹ́ ẹ tó gẹ̀ ẹ tó pọ́nlé ẹ wo ẹ ò ní sunkún alẹ́ lórúkọ jésù ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí ẹ̀yin bá mi o iléeṣẹ́ bond 92.9 òjò ikọ̀ kò dá láwọn ibì kan bẹ́ẹ̀ ó ti wáwọ́ láwọn ibì kan ẹ jẹ́ kí n sáré lọ sójúnà márosẹ̀ lagos ìbàdàn express road láàárọ̀ yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nídàájí nígbà tí àwọn ọkọ̀ ń kọjá lọ tí wọ́n ṣàdédé rí pé ọkọ̀ ò lè lọ mọ́sánná ìbàdàn akéde ẹ̀ lórí ètò inú mi dùn pé obìnrin kan aláṣẹ yọrí obìnrin kan àwọn ni wọ́n fi ohun ìránṣẹ́ sí mi kẹ́ ẹ lè mọ́ pé àwọn obìnrin ṣẹ́ wàláì èèyàn ọlọ́run dá yín dáadáa ẹ tó pọ́n lé ó yá.
1: ẹ káàárọ̀ mr pilot ẹ káàárọ̀ sir lórí long beach yẹn kíní sanbọọdù ló jábọ́ ó jábọ́ sórí àwọn mọ́tò tó máa ń kó ẹrù yẹn àṣẹ ìgbà ẹgbẹ́ ẹ̀ kọjá nísìnyí mo ní kí n sọ fún yín torí mo gbọ́ program yín lọ lọ́wọ́.
0: ẹ ṣe màá mi bí mi ò tiẹ̀ mórúkọ yín ọlọ́run mọ̀ yín ẹ wo ó ṣeé ṣe kẹ́ ẹ máa sunkún ìkọ̀kọ̀ tàbí ẹ kún àsun ìmàmá tí ó fi ohun yẹn ránṣẹ́ sí mi wo ẹ ṣẹ́gun ogun yẹn lónìí ẹ tún sunkún mọ́ o ó yá 0818150920 lárọ̀dá òjò ń bolẹ̀ wà bó lọ́nà wá ṣe rí ẹ dákun ṣe rí ètò yìí láàárọ̀ yìí ó ń bẹ ń gbogbo ẹni tó bá ń wà lójú pópó jẹ́ ẹ̀bá sí lójú pópó ẹ dákun ẹ má pè rárá mo fọlọ́n bẹ̀yìn ẹ̀yìn ẹ̀kan tẹ́tí sáwọn tó ń bẹ lójú pópó ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ àwọn bí wọ́n bá ti gbọ́ lọ́kọ̀ ọkọ̀ akérò kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta alùpùpọ̀ kadà iye tó bá fi le ẹlẹ́tọ̀ àti pé ẹ jẹ́ àpariwo Hello.
2: Hello, Ekaosefo.
0: Sir, ke se fo ko wo ko tori ojo awa ko la ro ojo ise Olorun ni. O si tu ojo alara.
2: Ah, fo ko wo ko.
0: O ya bo la won wa Jesus e ba kiro ko yo poju.
2: Tuke ma tre ti wa, o ti wa to ko kan.
0: La won bo.
2: La owo de wa, se ba tre ti e wa. Ti ma ju e. Ma ju e ti to so fe, tuke ba kere wa. O ko se wa ti ke ti, tuke ba kere wa. That
0: is it was the
2: tsunami
0: over. I just said that it has
2: been
0: so. What was the alarm? Ọ̀nà tí ìjọba àpapọ̀ ṣe fanfani wa ni o e ma ṣe mi gbọ́ mi o wa láti wa bẹnu àtẹ́ lọ́nà ìjọba o ìyẹn Coastal Road ṣe àṣìṣe ń bẹ lójú náà yẹn tó wá fa ẹ̀kún omi sí gbogbo Lekki àjà ni. Sọ ni abọdu Adekola ati Femi Adebayo
1: eleyi ti mo ta foju ri ni won so nkan kan ma ati ewo
0: mama awon yan ti file won le
1: ah ah ngba ti omi to ye ko sa koja ti ko sa roju ti gaju le ko sa roju gaju le lo gbogbo agbogbe kan kan se no ni kan to gba ti ke no ba so fa pe ibi ko ba lo salaye fun mi ma gbe se ni ma gbe
0: olowo
1: 1215
0: mama mama isu mama imamu wa chiri ori afefe le wa now e wa ni wa ni mama keno oko ju omi o tin gbe awon eyan so
1: ah ade bi to ba nlo npe pe e se o to le mo
0: mama
1: ani bo lo nlo adu wa de sa je
0: mama eri aba wa da mama eni suru o
1: eri ade mi se se ko ka ro duyan wa se ko ka ko ja ni abere won ki won ba wa dogba yen ti ni wa la so tele yo ni tele gbogbo mi to sa ko ja gbogbo mi to nwo lo nu ota wa mi to nwo lo nu olokun be yen gbogbo e ti di ro o pada ni
0: mo se ko
1: emi ni agun bi gbe fun jakande do enter water emergency ni
0: mama agun gi igun efo jakon di aja
1: gbogbo na gba ma de san yo gombo yen do enter water
0: ah mama
1: Eh se ya no be lati ko yo o le ba le o ti sa lo o ti ko ni wa le ti wa bi san lo keru e ti
0: won pa da so on pa da so ngo ati fo
1: ati won ti wa legbe ni e
0: ati ko du legbe le tani mama e jondo olohun ara ko mi o ah
1: ara ti ha won me mi ni ara ti ta won me mi
0: ngbere be ma bu mi
1: ah
0: eh
1: wọ́n dẹ̀kun solúfẹ́ fẹ́ bá lè bá wa ṣe síbẹ̀ yẹn a lè sọ pé kọ̀ọ̀kan wa
0: ti o kan laaro la
1: oju titi ta ni wa se titi won se titi won se titi but ko si kota e won lo mi ba gba lo mi kota won ti fi kota ro du gbo gbo to mi ma gba kota bo ku
0: he
1: tadi he an do no fi ate kota o ko ba won ko lo po o
0: ka ka
1: awon ti o ba tin po si be ni an do na won ka wa legbe be fun ni an fun o ko lo ba tin mo ti mo tele
0: o olowo ah
1: niga Friday mo ka se e wo ba ma to se wa ko lonu mi ero lo nde ba mi
0: ah
1: awon ma ta ran so fe pe awon tin so fe pe ko ma koja awon pa gidi koja
0: eh
1: be yan lo ma sun
0: eh
1: pe ko wa ji ma to re yo le lo am te se no ma pe lo koja nu mi yi
0: ah
1: onko
0: mama se pe o tun loju oko to le koja nu mi yen omi ti bo le so yi
1: si Cisco
0: Enzo, be more local to Lolly, be a car. She won't let me.
1: I
0: won't
1: want to pass you, mother, a job as any.
0: Ah,
1: but I want to pass any day and go for your own motto.
0: Moma Shin Kong, Moma Shime Wow.
1: Oh, so, I need you. I took the land needing it.
0: I let it pass. Chen Gummy. I let it pass. Make you wash at Peru. Atalode ni akitiyan e ti bere te ba sakese an kede e pe en to je minister fun se ode won be leko koda won no ma se pade kon bi kon leni ton gbogbo eni oro kan gbogbo awon ton gbo wa bayi e lo bi pade yen mi o ran ti obi ton ti ma se oga wa bela pita oga te ba gbo mi le pe wole ke so ton ti ma se pade yen leni pe gbogbo en to ro kan to mi yen da laamu ti won si mo pe omi yi awon ro pe tori ijoba apapo pe coastal ro ko lo sokun fa omi mama pelu te so eh eh a gboro ja niyan se n gbo mi eh eh eni ba mu lori ba ko mi
1: o ti block e o ti gba le alaja meta kisi le lori gbo bi to lo sa koja o gba ti wole si bi ko sa baba ko le legusi ta be wole si waju legusi gbogbo le ko gbogbo estate yen o mi ni estate mi da o mi ti le gba awon ala eh aga for leki sister dey out for leki la ye jo there was a house for leki now
0: what water house for leki Mama, show me your shade, Linda.
1: Mama,
0: awon na se kadi ti mo fi n pe eyin ran se si mi
1: awon
0: ran jo ran jo emi o
1: emi
0: o emi o emi o emi o emi o emi o emi o emi o emi o emi o emi o emi o
1: emi o
0: emi o emi o emi o emi o
1: mo
0: fin bere lowo e tori ta ba tun so ni se oyun o se
1: o
0: se gbapara
1: okay awon de fa la nkara na nko sawon o se
0: won se se gba nkara
1: a de fa ni juice ko sawon o se
0: e dupe o se awara ba ba o fun juice se mu juice
1: okay
0: eh mama ita je mu juice e bo le se se nu no e se nu so oro si waju abi
1: no mo gbe sey ala na ni ogo tara ji lo dare ogo ganjo
0: okunkun yi kaadi ohun ni Mrs. Sanusi oko lo ko Mrs. Sanusi lara yi ile ise bond 92.9 e je kin sare pe akiesi wa si eleyi o se pataki e dakun tori olohun eh won ni bi abati daso egun fun mo odun merin o ti dara orun nu o eh isele to sele pe loro ojuna marose coastal road e ma jabu shawada ijoba apapo pe ona yen ko eh awon araalu pe ona yen ni a gboro koyun araalu kere adegbo ofoyin ni npoye oko sule ni lori o e lo be loni ke lo so temi oga abi ola tata ban gbo mi nu mi adun ayo mi okun bi won ba le pe sori eto kon so ti awon eyan o ti wa so tenu won e ma gbagbe eh kosun to ti o to yonu ti o ni ti o latun se eh eh kosun to yonu ti o latun se mi ni fe kaka ya soke ijoba apapo o yanju e e kini wa ma so alaja osamu ti alaja gotun eh mama o da 0818150 9290 kati aso pomi wa wole yi oni bredi ta lo laya to ma gba oni bredi sile ta ni o gba jogbon sile 08181509290 enta wa loju popo nikan ni e dakun o eni ba wa loju popo nikan ni yo la afani ati pe sori eto loni ala gba tunde o e signboard ti won lo ja si long bridge lati ma lo to di awon yo lo lati ma lo ona Ibadan e dakun bo ni signboard yen patako epo lo waja so e ko ma ja sori oko e wo bi aboro ara wade e wo bi aboro ara wade e dakun enu ba loju popo mi ni fe kemi ati ja e dakun e lo
2: hello sir
0: soju popo le wa

0: bọ́ ṣe ń dàgbà. Ó ní àwọn fítámì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún ìdẹ̀nu. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Bond FM.

0: ilé ṣe wa bond fm 92.9 ikeja ijọba ìpínlẹ̀ èkó mà ti ń dunnú báyìí o látàrí pé àwọn akẹ́kọ̀ọ́ wọn wọn ni wọ́n jáwé olúborí o nínú kíni nínú ẹ̀kọ́ ìṣirò wọn ni bá wà àkọsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ èkó lábẹ́ ìjọba ìpínlẹ̀ èkó wọn sọ ní mọ̀ pé látàrí àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé fún ìlọsíwájú ẹ̀ka ètò ẹ̀kọ́ ni wọn ni pàápàá jùlọ àwọn gòwèrèwà èyí tí wọ́n fìdí rẹ̀ mtẹ́lẹ̀ nínú ẹ̀kọ́ ìṣirò mathematics commissioner ọ̀rọ̀ basic education ní ìpínlẹ̀ èkó jamiu alibalogun ni wọ́n sọ ọ̀rọ̀ yìí nígbàtí wọ́n ń ṣe ètò pàtàkì kan pẹ̀lú dasa state award mathematics competition èyí tí wáyé ní adéyẹmí bíró ní aláùsá ìkẹjà wọ́n sọ dímọ̀ pé níbi ìpàdé ọ̀hún wọ́n ni àwọn dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn olùkọ́ pàápàá àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fojú sí ẹ̀kọ́ wọn ohun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ wa máa ń fìdí rẹmi nínú ẹ̀kọ́ ìṣirò mathematics wọ́n ni ìwáwò báwọn akẹ́kọ̀ọ́ ṣe fakọyọ ní 2024 and 2025 wọ́n ni ó fi hàn yí pé wọ́n ti ń lọ síwájú nínú ètò ẹ̀kọ́ wọn wọ́n ni ṣí sílẹ̀ nílẹ̀ ẹ̀kọ́ àwọn ṣí sílẹ̀ báyìí o fún ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama wọ́n ní gbogbo ẹni tó bá ní bóyá wọ́n fẹ́ bá wọn sọ ọ̀rọ̀ kan ni àbí wọ́n ní ìmọ̀ràn kan tó fẹ́ gbà wọ́n ní ẹ̀ka ètò ẹ̀kọ́ pàápàá ní ẹ̀ka yìí wọ́n ní kọ́ máa bọ̀ nílé iṣẹ́ àwọn o wọ́n ni nínú ìdíje tó wáyé ní dasa mathematics wọ́n ní kọ́ lọ sí dasa mathematics app wọ́n ní èyí ló máa jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wọn túbọ̀ mọ nípa ẹ̀kọ́ ìṣirò tí wọ́n máa fìdí rẹmi nínú ẹ̀ o wọ́n ní ẹkùn mẹ́fà tí ó wà ní ẹ̀ka ìpínlẹ̀ èkó ní ẹ̀ka ètò ẹ̀kọ́ àwọn ọmọ ẹsẹ̀ three wọn wọ́n ní wọ́n fakọyọ eléyìí wà nínú Radio Nation tó jáde lénìí.
1: Ǹjẹ́ ẹ mọ̀ yín pé àwọn ọ̀rọ̀ kùngbákùngbé àti àwọn ọ̀rọ̀ yẹn lẹ́jẹ̀ gangan ni gíwọ́rọ́kọ́ arọwọ́rọ́kọ́ tí dọ́ba àlàáfíà Nàìjíríà tó ń dà láàmú o wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́ lóo nínú ìpàdé kan tí sọ́tà àti ìlú Sokoto ẹ̀yẹn Mohammed Saad Abubakar àti ẹni tó jẹ́ àkọ̀wé fún àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ìyẹn Paul Richard Galana tí wọ́n ṣèpàdé papọ̀ lọ́jọ́ ajé Monday wọ́n máa forí ìkòkò sọdún pé gbogbo tó ń dí àlàáfíà gangan làwọn ọ̀rọ̀ kùngbákùngbé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tó máa ń jáde káàkiri lórí ayélujára ni o àbí láwọn ìwé ìròyìn káàkiri ó ní gangan ni ohun tó fà á tí ètò ààbò tó fi mẹ́ẹ̀ o nínú ọ̀rọ̀ tó ń jáde nígbà tó ń ṣèpàdé papọ̀ lọ́jọ́ ajé Monday wọ́n máa sọ láàárọ̀ tìní wọ́n ní ǹjẹ́ mọ̀ yìí pé gbogbo àwọn ọ̀rọ̀ kùngbákùngbé àtàwọn ìròyìn kan tó máa ń jáde tí ò jójú lówó ìròyìn òun náà ló ń fà táwọn dẹ̀ máa tún ṣàtìlẹ́yìn fún pé bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tí ẹni tó ṣojú sọ́tà tìlú Sokoto tó ṣojú wọ́n bẹ̀ ìyẹn ni alàgbà salisu sheu ó mà sojú wọn náà wá sọ gbogbo àwọn ẹlẹ́sìn pátápátá gbogbo àwọn adarí ẹlẹ́sìn àwọn ilé ìjọ pátápátá pé ẹ dákun ẹ fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ètò ààbò àti àlàáfíà kó jọba ní nàìjíríà wa ìwọ nítorí pé kí ni igi kan kọ́wọ́ lè dàgbò ṣe o wọn ní nítòótọ́ ni ìjọba ń gbìyànjú tiwọn àwọn ológun gbìyànjú tiwọn àwọn agbófinró gbìyànjú tiwọn ní ṣùgbọ́n ojúṣe tàwa ẹlẹ́sìn káàkiri yálà mùsùlùmí àti kristi àti alábàádé pé àti ẹ̀sìn àti àwọn ẹ̀sìn tilẹ̀ wa wọ́n ní gbogbo ẹ̀ pátápátá la gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ a má jẹ́ ká dá mọ́ ìjọba nìkan àti àwọn ológun wọn ní táwa náà bá gbìyànjú nípa àdúrà ní àbáwọn ìṣẹ̀ṣe oríṣiríṣi tá a lè ṣe láti jẹ́ kí ètò ààbò kó péye bákan náà ni ká wá rọ gbogbo àwọn tó wẹ́ pé ìròyìn ẹlẹ́jẹ̀ náà máa ń gbé káàkiri láti jẹ́ kí wàhálà rògbòdìyàn kó máa bẹ́ sílẹ̀ ká rọ̀ mọ́ kán dákun ẹ̀ torí tá a bá ṣe eléyìí ó ṣeé ṣe kí àlàáfíà kó máa jọba ní Nàìjíríà ṣùgbọ́n tá a bá fẹ́ kàlàáfíà jọba dáadáa ká jìnà sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ àti àwọn ọ̀rọ̀ kùngbákùngbé bákan náà ká náà fọwọ́sowọ́pọ̀ láti ṣàtìlẹ́yìn fún ìjọba kí ètò ààbò kó lè péye ní telegraph daily trust méjèèjì ló gbé láàárọ̀ tèmi.
0: Inú ìwé ìròyìn Nation náà mo ṣe wà láàárọ̀ Nigeria Tribune náà gbé gbogbo ìwé ìròyìn tí wọ́n jọ láàárọ̀ inú gbé ròyìn yìí o kí ni wọ́n sọ dímọ̀ wọ́n ní egungun bìkì àfò kí ni wọ́n sọ wọ́n ní eégún kan nípínlẹ̀ Ayọ̀ mà ti ṣekú pa ẹni ọdún 24 kan o nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lọ́n ti fọwọ́ sí kófin wọn mú eégún kan tí wọ́n porúkọ ẹ̀ ní Asọ́lékè nítorí pé ó ṣekú pa ẹni ọdún 24 kan Shefiu Kehinde ní Labiran nílùú Ìbàdàn báwo ló ṣẹlẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n tẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá Ayanlade Ọláyinka tó ṣojú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní Mapo nílùú Ìbàdàn ní ọjọ́ Àìkú tó kọjá wọ́n ní ọmọ Nàìjíríà rèé kan tán ní tẹ́ bá gbọ́ ọ̀kan kankan sọ̀rọ̀ o if you see something say something o Mrs. Aderemi òun ó fọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá létí o wọ́n ní òun dé gba ìpè kan pé níkan bíi aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Sunday wọ́n sọ pé eégún Asọ́lékè náà wọ́n ní pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ nígbà tí wọ́n ń rìn tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ ní ìlú Ìbàdàn ní agbègbè Labiran ni wọ́n ní wọ́n kọlu Shefiu Kehinde pelu aga ati awon nkan oloro toko won ni won sa yanan yanan olayin ka so di mo pe nigba ti won ma gba olayin ka ni ile ago olopa ti won gba ti won ma gba iroyin na won ni won ti mu egun na bayi asolike won ti won pamo sinu akata won ni ago olopa o won ni arakunrin na ti won sa yanan yanan won na won nigba ti ma gbede ile iwosan won ni o si dagbere fayo ole olopa na fi odi oro na mule won si ni awon fi die mule pe awon ti awon molebi arakunrin na won si ti lo sin ni ilana musulumi sugbon ni bayi egun asoleke o ti wa ni akata awon olopa ni ipinle oyo nilu ibadan nigeria tribune gbe ati gbo awon ibi to wa nbe laaro yi
1: won ni ti ebi ba ti kuro ninu ise ni abi to je ba ti ko ise ti bu se ni o je mo pe o ma ijoba apako ma gbiyanju gidigidi latari pe kini won ti derin pa awon agbe roko bodunde o le ri pe gbogbo awon ipinle kokan bi ipinle imo enugun anambra ti ipinle eboyi o na ni joba apako ma tari rogun rogun ajile to ma je ki eroko won ko so dada ki gbogbo awon eroko won ko jade bonku bonku agbado ni re si ni o ko jade nigba ti joba apako so pe awon ti mu awon ajile bi 1,000,000 o le pese pese 80,640 normal de awon bagi apo ajele ti won fun gbogbo awon agboroko bodunde ninu eto woni ninu eto ti are bola me ti mo yen ri ni o normal ti gbegbe se kale ko da awon ni gbogbo awon to wa ni ipele yi to je awon agboroko bodunde ninu won tin dun ni le ni tin pere kan latari igbese ti ijoba apako o te gbe lori ninu ti are bola me ti tun won se won ni lojo aje nje mo pe lagbegbe awon kan ni ipele kan ni ipele enugun o na ni to je adari won be yen dubi si kanu ati awon kokan ni agbegbe kan ni ipinle enugun ati owerri ni ipinle imo won ni gbogbo awon egbe ma tu jade won ma dupe lowo are bola me tinubu ati igbo tun ri ni obu ti won gbe kale wi pe awon omo wi pe igbo tun le de ba oro won le de ba oroko ni ipinle na tori pe kini won ni te ba ti aba gbagbe won kan won na ti tari awon we sa won le se kokan lati satileyin fun won won lati ko to jo nro yi ati bi awon afemiso won bandit bon se di won lowo ise ni awon ko ni sugbon awon wa ri pe ijoba apapo ko ma gbagbe awon lawon ipinle yi latari bi gbogbo awon kan to tari soda awon lati je ki eto oroko won ko buya ri dada bakan na wa gbosuba sadakata fun ijoba apapo ati awon ijo isakosa ati gomina ni ipinle imo enugun anambra ati ipinle oto pe ri obu won gbe kale be lati je ki erin pa awon awon agbe roko bodunde ni ipinle na won wa se leri pe laipe laje na bi awon kan so ba tin jade na won ma tare e kakiri awon ipinle lati je ki oro nje ko rorun fun to ni leta lejo ninu we daily trust lo wa la ro tini
0: nigeria tribune to le ni non mo wa bayi o bi koko nu worin se n tesi waju ni le se wa bond fm 92.9 ikeja ori ire awon mo keko ati oluko won ti won ji gbe ni ori ire ni ipinle oyo ni bole bade ni ipinle oyo ijoba ipinle oyo tin te sita laaro ni were nigerian tribune ni anode won so di mo pe awon mu da awon olugbe ipinle oyo loju pe awon omo akeko na ati awon oluko won won ni alafia ni won wa awon ise takuntakun pelu awon ise ile ise olopa ati awon agbefuro pelu gbo awon iso toku ni ile nigeria o ipinle ijoba ipinle oyo so ile di mo ninu atejade yi ti won te si ori ero x won yi ti a npe ni twitter tele won ni bi ara alu se nkominu ti awon eyan beru ti awon eyan wa ninu fo ayafu ti erun ba gbogbo ara alu lori oro isele awon mo ti won ji gbe yi ohun ijoba ipinle ipinle oyo se lawon posode o won ni awon na kominu pelu gbogbo awon le bi awon ti won ji pamo yi ati awon olulukon won won ni ijoba na si mo ijoba na na kominu lasiko yi awon na si mo ipo ti awon molebi won wa ni asiko yi ṣugbọn awọn fọwọsọ ya pe awọn ṣe n gbe igbese lati ri pe awọn ori awọn mọna wọn gba pada sile o ijọba ipinle sọ pe awọn ṣe n ṣiṣẹ takuntakun lati ri pe wọn da awọn mọna pada ti wọn gbe ni ijọba ibile oriire ni ipinle ọyọ wọn ni awọn wa pẹlu awọn mọlẹbi ọhún ni asiko iṣoro ti wọn wa yi ijọba naa wa tun sọ di mimọ pe awọn ṣiṣẹ papọ pẹlu awọn ẹṣọ alaabo pẹlu awọn ti wọn le yọ wọn kuro ninu iṣoro yi tọjọ awọn ẹṣọ ni awọn agbegbe kankan nilẹ Nigeria ti wọn si darapọ mọ awọn ṣugbọn nkan ti ijọba ipinle eko ipinle ọyọ ti wọn tẹnu mọ ni lasiko yi ni latari iroyin tan tẹsode ni pe awọn ṣiṣẹ lati ri pe awọn mu awọn ọmọ ijade pẹlu awọn akọkọ wọn pẹlu awọn agbofinro awọn arọgbo olugbe ipinle ọyọ pe kan ni suuru ki won duro je ko ma je ki wa lati kankan sele nbe pe aabo to pe ye wa fa awon omo na bi ti won wa sugbon awon sise pelu awon agbofinro ati awon iso alabo lati ri pe won da awon pada sile won ti won ko laaro eniyan sinu iwe iroyin Nigerian Tribune.
1: Mo ti pada sinu oro oselu bayo kin koja lo si ipinle Abia nje mo pe won ni ti en ba se dada ti en ba gbosu ba sadankata fun ko ma ti ipoju eyi lo mo awon agbasanko sanko ati awon komi egbe ise Labour Party no ma so la ro ti pe ti bo ba do 2027 awon ma satileyin lati je ki gomina lowo lowo ni ipinle Abia iyen Alex Oti ko tun wole so lekan si gege bi gomina ko pari tenu elekeje ni ipinle Abia o ninu oro to jade ni a ti gbo pe awon kokoko papa julo awon agbegbe kan ti won pe ni Nzuko Arochukwu to wa ti eka ti Abuja won ni gbogbo se takutaku ti gomina ti se pe ni kete to ti di po gomina to ti gomina ni ipinle Abia gbogbo nkan tin lo ni rowo oro se na tin je mudumudun ijoba ti wa ti wa won ni iru eni to ba se bayi to ba tun so pe ko tun tesi waju se mo pe awon o tun je mudumudun ijoba ti wa ti wa si ni onipa di eyi gbogbo apapo won lara won lati ri dokita okereke o ma so laaro ti ni o di igbese ta won gbe ni lati ri pe gomina Alex Oti ti ipinle Abia o tun lo lekan si lati dupo gomina ni ipinle Abia to ro ti se takun takun ni ipinle wa gbo awon egbe osun Labour Party ati awon tinun bi ati awon abala kokon pe e ma ja fina to e ma ja panu to ra wa je gbogbo nkan ti gomina ise ohun lo se oju lowo to je pe awon eyan ri yi pada dere ni ipinle Abia oni ta ba gbiyanju ta ta ba mu egbe osun Labour Party ta satileyin fun dada ta egbe osun mi ba fi le wole ni ipinle Abia ah oyo lo wa niyan o iyan ni pe gbogbo nkan ti gomina ti se o le je lomi to wole lo ma ba gbo eje to na so pe o ma mu igbo to ni sugbon lowo lo bayi afi ta ba pa olu gomina Alex Oti ti ipinle Abia o se ise gudugudu yaya mefa ni ipinle na gomina na ma face ngba to nba awon koyin soro ninu pade ti won se pelu awon to wa lati Nzuko Arochukwu o ni mo dupe lowo yin o ni to to ni mo mo pe mo se temi sugbon ileri ti mo se ngba ti mo fe di gomina yi pe ti nba wole gbogbo won to wa ni ipinle na ni yo je mudumudu ijoba ti wa ti ba kan lo won o je ki igbotun ko de bayi ipinle Abia o ni se ti ri bayi ohun wa sese bere ni o to nba tun wole lekan si gbogbo bi to ku te o to hun ode gbogbo e patapata lo ma se kari nbe gbogbo ojo ona eto oraje yo gbe pele si dada ni ipinle Abia ninu wero ni Telegram lo wa laaro temi
0: ante so ju laaro lori to koko nu wero ile se wa Bond FM 92.9 Ikeja Nigerian Tribune lo gbele yi o won en do ba se re ka so o oludije jipo gomina ni Abia Oselu All Progressive Congress ni ipinle Ogun Senator Solomon Adeola Iyayi omo ni won ti taari owo o fun ipese ina oba ni awon agbegbe adota ni Ogun Water Side ni ipinle Ogun gege bi won se so di mimo laaro ni wero yin na won ni igbese yi je lara imuse ileri ti awon se fun awon olugbe agbegbe yi lati pe awon agbegbe igberiko ti won nina lati bi odun mewa seyin pe kon le rina ton kon le rina ijoba ma lo ni awon agbegbe yi o en to je oludamoran won fun eto iroyin oloye Kayode odun aro ni won so eledi mimo o pe won si kowo kale bayi o pe Senator Yayi ti kowo kale fun owo to ni egberun million naira ni won si ko kale bayi lati pe awon se mu ileri won se fun awon olugbe agbegbe ngba ta won sabebo sibe lati bi ose melo kan seyin ni won tejade na won ni won ti fowo na ranse fun awon agbasese ti won ri pe won sise na ni kankan fun awon agbegbe bi Onikiti nbo Olorun Sogo ma lo fe my 3 my 4 Igede Oni alo Gumeta Ibiade Agodo awon agbegbe eni bi kankan won te sinu wero ina won ka lese sibe laaro e lo ka e lo ra ke lo ka o adi olaya yayi oludije dupo All Progressive Congress ni ipinle Ogun ni won fun awon agbegbe adota ni ipinle Ogun ni ipese ina lakotun
1: koko nu wero yo n te siwaju laaro ti ni o adupe lowo e lolufe gbogbo eyin te polowo ja ina ni to wo eni kankan alagbaro olohun ojo ni ti yin adupe lowo Salaudin
0: Nuruddin
1: ni adupe lowo awon oju ero ati ade olokun ade adupe lowo gbogbo apatapata oju oni ti wa bi Salaba Logun loruko mi koko nu wero yin te siwaju
0: an dupe Olorun oba oba lana loni oba sisi ojo gbogbo e won ni ka ki latodo engineer Rashid Odubanjo happy birthday Honorable Solomon Orimisan JP Obishore Lope Cathedral alias Shaking oni ase isamodun 7/7/2026 ni ojo ibi ese opolopo odun laye ati awon yokuna ti won sejo ibile ni ati bo osu yi ese opolopo odun laye temi tope aguru akin le loruko mu wa nkale o eni adara fun wa

0: safini pamọ ara finish sin ibo mita oju to ba fakoko eni sofo ajegun wa lodo baba agba baba agba wa ni number 20 amoka street denyara bus stop off abarojeru ikotun lagos state ero ba ni soro won 00682168659 lekan si 08068216859 doro nke o si regba re lowo ko mu dodo baba agba ko na le so panu
1: orugo mi ni baba agba ti nbe dilodu ilu mo ka ni se dilile to se ati bo so ma lawo re iwo to ba ni so kan si keji o ma gara boya ti lo dodo ati bere kilo rodo kilo ma nfa o se se ko je pe nbate ti sise ri bere ti subu bere ti bebe gbale bere da bo lodo okada elomi wa bere pe se dana lo se ti ma ti ba fa ni gbugbu ara ti omi na elomi wa be ba fe fe buku na fe buku o fe nwa te ba ti ra pere boya ati rodo ma ta nbo lese kẹ́yẹ̀ máa ìṣẹ́ jù kan síbì kan tó ti rẹ̀ kó máa gbọ́kù kí a tán máa ròyìn ẹ̀gbẹ́ kara máa kú tàìka ìbàdí gbogbo òfo kẹ́yẹ̀ máa rìn kó máa rìn rọ́nkúrọ́nkú kọ́ máa rìn kọ́ máa tẹ̀kọ̀ ìgbà máa rẹ̀ pé gbogbo náà ju ara yẹ̀ òṣì déédé tó bá ti wá ní ilé.
2: A wà ní number 20 Amoka Street.
1: Délé ara bus stop up Abaraje Road Ikotun.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08068216859 08068216859
0: Àṣírí bàbá àgbà àwọn kan ń pè ó bàbá àgbà àìlèṣe dédé ọlọ́mọkùnrin tẹ́ yóò gbọ́ngbà ni kí ni ń dáàmọ́ pẹ̀ bàbá tó bí àwa ó ṣe fàájì sí ìdàgbà tó fi lọ ni àṣírí ewé àdìbò tó ń lò kẹyìn ẹnu gbọ́dọ̀ bó yẹ lálẹ́ rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì báyàwó òru bàbá ni akasalika mbole le wa fe gbele ṣugbọn gbogbo nkan kola pariwo lori afẹ eyi le yọju ẹbere ẹ adu wa ni ele to le bawo tan lawa fe loogun a loogun loogun to lo loogun ayiwa tebe ni asiri baba agba ni sise jẹni gbogbo mi la isaaru ninu ara oyika ku oni pẹlu oogun lọdọ lọ gbajagbaja lọwọ lẹsẹ ayaluru pipipipi ori pariwo ni eti pariwo ni nkan rin kaakiri ara ni ati se gbẹsẹ gbogbo ni ati se ẹyọ lo dọrọ ni gbọdọ wa fún ewé àtẹgbò tó lè koko onú ẹ tí wọn ló mọ ìwé náà láì fi ń bẹ na tú lélẹ ati ń bá ọjọ ti pẹ ẹ kà sí wa kẹlí ń dọgbẹ kan yẹn.
2: A wà ní number 20 Amoka Street. Délé ara bus stop ọ̀fà bára jẹrọ ìkọ̀tún.
0: Délé ara bus stop yẹn tẹ bá ti ń gbọ́ lẹ̀ ń bẹ̀ ẹ̀rù wa pa ọ̀tún yín ó ní fúgbà bus stop méjì ló wà ń bẹ̀ ẹ̀rù ọlé sínú ẹ̀ ìbẹ̀lẹ̀ máa gbà dé ọ̀dọ̀ wa 08068216859 08068216859
1: A ò ní sáìsàn.

0: ri te jade ti mo ra ni mo we ibafo omo ni ojogun ise owo mi baba se paraga te mi kiri lo mo ma diba ti ojogun lowo yin baba to npo mi eyin ni mo n ba wi o e da pon je nbere lowo yin lenkan si se igo iye ego tera sodo iya lagbare bi pe tin je gbesi oti so lo mo ojogun e ma si gbo won o pe ke ma dagu ara yin o won o pe ke ma saye won o pe ke ma fara nisimi e ma binu mo kon bere pe ni te en yora lojojumo yi ni le mi renti se nto mo ma ojogun banu ele o wa lati wa nu iloro mo wa lati wa ta yin jini ile ise elevator point lo si fi se run mi pe baba mi o se je ko mo gba nkan gidi lowo yin ah baba ile te ba wa loni nigba ti awon mo yo ba fi gboju e mo ye to da e je arun ojo ola awon mo wa lowo o elevation point won de ti gba fani ye di pelu heritage garden to nbe ni mo yo pada Ogun state se ma gbe toro lo so estate tutun gbogbo ara mo elevation point wi pe ile ise wi be je be ni won gbogbo estate won si nta awon eyan ma n bo ni heritage garden mo wi ofada Ogun state lele ko si wahala mo nile ko si labe ise ijoba ko si ale kankan bi kan tenikan le se fun yin bo je ko ma se special promo yi sori to ba be ra ilaji 300 square meters lọwọ lọwọ bayi iye ti won gbe kale 600,000 naira ni amọ n gbẹbẹ pọ pe a etf fi se promo fun 100 pepe yi won ge 200,000 naira egberun lọna igba naira ko lori e wọ́n wá ta ní 400,000 naira fún half a plot o 300 square meters promo price ni o 400,000 naira àǹfààní yẹn lè kéde kò lè dín ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n dá padà 600,000 wá gbọ́ o wọ́n tó bá fẹ́ gbé tán 500 square meters ìyẹn plot kan 800,000 naira ni wọ́n ta àmọ́ wọ́n tún yọ ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà 200,000 naira kó lórí ẹ̀ fún ẹni tó bá fẹ́ ra fún plot yóò san 600,000 naira má gbàgbé kátódiju kátó la ọ̀sẹ̀ méjì àǹfààní yẹn ti lọ o ọ̀sẹ̀ méjì ọlọ́run àwọn máa dá padà sí original price tó túmọ̀ sí pé 600,000 fún half plot 800,000 fún full plot kóò tí wàá jẹ àǹfààní yẹn kó tó bọ́ ọmọ ẹ lọ́wọ́ 400,000 fún half plot báyìí dípò 600,000 600,000 naira fún full plot dípò 800,000 naira inú ìlú wa dùn gbà mo gbọ́ láti ẹnu aláṣẹ àti olùdarí elevation point wípé ẹ lè san 150,000 naira lásanlẹ̀ deposit ni san 150,000 naira gẹ́gẹ́ bí àsanlẹ̀ deposit ilẹ̀ ti di tiẹ̀ ṣe wá lọ́wọ́ tó kù bó bá yẹ pé ráàfù ni tí òmọ́gbọ́n tó bá san 150 kúrò ní 400,000 ó ti kú 450,000 naira ìwọ sọ pé báyìí ló ṣe san fún oṣù mẹ́rin o òní ló lè nínú no interest ni wàá dẹ̀ spread here for 4 months gbáko wàá dọ́mi o tó o bá ra full plot 500 square meters ìwọ san 150,000 o pin sí mẹ́rin nìyẹn o pin 600,000 sí mẹ́rin ìdá mẹ́ta tó kù bóun ló ṣe san fún oṣù mẹ́rin báwo sọ̀rọ̀ kò sówó èlé lórí ẹ̀ kò sí wàhálà kankan òun sanwó òun gbà wípé mo ralẹ̀ ìyẹn sales agreement láàrin ìwọ àti elevation point ilẹ̀ dìtẹ́ títí láéláé nù o wá gbọ́ ni ìwọ tí ẹ ṣe kó wá wò kó wá wò bóyá ilẹ̀ tó dáni àbí ilẹ̀ tí ò dáni wá wò kó wá wò bóyá gbogbo bí ó wà dára àbí ò dára já ṣe bẹ́ẹ̀ sátidé yìí wọ́n á lọ fún inspection tó bá a lè ráyè sátidé yìí ìwọ pé elevation point pé èmi ò lè ráyè sátidé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ju office elevation point fún ẹ pé o wá torí heritage garden tó wà ní mòwe ọ̀fadà Ogun state ni o ò fẹ́ tọ́ ọmọ ẹ lójú torí lẹ́yìn gan ò pọ̀ mo ṣe gbọ́ lẹ́nu ọ̀gá wọn ní lẹ́yìn ò pọ̀ office wọn wà ní number 74 ẹgbẹ́dá ìdímọ̀ road orí lópe bus stop nínú ilé epo nnpc tó wà ní orí lópe bus stop ìyẹn tó bá ti wọlé pé building tó wà ń bẹ̀ office elevation point ni bóyá àwọn ẹ̀rọ bá sọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 tàbí 081-36-69-9959 081-36-69-9959 o le kan sun won lori Instagram ati Facebook Elevation Point NG wa jo po ni tabi website ko wo awon gbogbo aseyori Elevation Point lori website won www.elevationpoint.ng Elevation Point Heritage Garden Mori of Father je la mutemi ko to ton
1: Bond FM
2: www.lomasmartbeans.com o ma leyin to ba gbianju didalenu lona gbofimu egberun lona igba o le adota naira lowo itoro pelu awon osu meta gbaku to ba ni ohun ko lodi se awon osise PSP pe loma lofe 0800 00loma 0800 005 2962 tabi 0708 060 1020 email info@loma.gov.ng ikoni ajolu @loma_gov Loma, one week, be like, who more Tony?

Ọmọ Nàìjíríà, ewo lewo ẹkáàbọ̀ sọ pé Adéṣẹ́ Fọ́dọ̀ FM 92.9 láàárọ̀ dá òjò láàárọ̀ tèmi tí í ṣe ọjọ́ keje nínú oṣù keje ọdún 2026 yóò dá yóò sì dùfúgba láṣọ lọ́mọ àmì àláwùràbí ọ̀nà tí ń fẹ́ gbà wọlé láàárọ̀ tèmi lábala fẹ̀ṣẹ́kù ni bí òjò torí pé éje

0: ṣùgbọ́n ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bọ́ọ̀ tó wáyé láfẹ̀mọ́jú tó pé ikọ̀ USA pẹ̀lú ogun ọgbọ́n àlùmọ̀ràn kọ́rọ́ yìí wọ́n kẹ́rù wọn dìgbọ̀n wọ́n lọlé náà ni mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀jọ́ fi já wọn tàn mọ́ tí wọ́n sì jẹ ìyà àjẹkúdórógbó bó ṣe jílẹ̀ pé wọ́n pàṣẹ látòkè pé kí balógun gbá bọ́ọ̀lù ó gbà náà lẹ́yìn ọ̀rẹ́ yìí kan kí ló ṣẹlẹ̀ tolúwa ni ó ṣe òun lọ eré bọ́ọ̀lù lẹ́jíìtì ni gẹ́gẹ́ bí àṣà mi
1: mo jù ẹ lọ ní díẹ̀ ni òun ni bẹ́ẹ̀jọ́ fi hàn orílẹ̀-èdè united states of america àti pé kí n má parọ́ bí ìgbà tí wọ́n bá gbogbo ayé jà òun ni ìfẹsọ̀wọ́sẹ̀ yẹn mo tó kàn bà mí lọ́kàn jẹ́ ni pé fọlárin balógun ó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ìrákúrà tí wọ́n fi ra lára torí pé tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí pé kò sí bọ́n ṣe máa sọ̀rọ̀ nípa arákùnrin ọ̀hún tí wọ́n ní dárúkọ orílẹ̀-èdè nàìjíríà láì jẹ́ pé nàìjíríà ó ṣẹ̀ ẹ wo ṣe rí gbogbo nǹkan láyé yìí àkọọ́lẹ̀ ni kádàrá ni àti pé ohun tó fi lè mú sẹ́blátà láti jáde ẹni tó jẹ́ ààrẹ àjọ fífà tẹ́lẹ̀ tó fẹ̀yìn tí tó ti dà bàbá kújẹ́kújẹ́ yẹn o àdúgbò kújẹ́kújẹ́ bàbá o pé ta ló ń ṣerú ẹ̀ ẹ bàkínì jẹ́ ó dẹ̀ dùn mí gan fún àwọn tí wọ́n ń ṣe ìṣàkóso fífà lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ìjẹkújẹ tẹ̀ ń jẹ tó máa padà hun yín débi pé àjọ uefa wá dẹni tó wá sọ̀rọ̀ sí pé àti ń dánrú ẹ wò ẹ fún èèyàn ní káre pupa ẹ wá pé nítorí pé ìfẹsọ̀nsẹ̀ tó fẹ́ kojú torí pé orílẹ̀-èdè wọn lẹ ti ń gbá bọ́ọ̀lù bóyá nítorí ààrẹ donald trump pé àádákùn jẹ́ ká gbá bọ́ọ̀lù mi gbá èmi ò tiẹ̀ mọ́ tó yẹ
2: wọ́n bá débẹ̀
1: ẹ wá yí òfin padà pé fún ọdún kan gbáko àfàrò lórí káre pupa òun kí agbábọ́ọ̀lù ní gbá bọ́ọ̀lù pẹ̀lú wá gbá bọ́ọ̀lù òun kódà kẹ́ kó mẹ́jọ ẹ̀ síbẹ̀ àwọn tọ́lọ̀ bá ti kọ yóò padà ṣe ohun téèyàn ó mú kò ní sọ̀kọjá ẹ àkọọ́lẹ̀ làdáyébá adáyé tán lójú nǹkan gbogbo wa ẹ káàbọ̀ sí lórí pápá iléeṣẹ́ bond 92.9 lónìí ọjọ́ keje oṣù keje ọdún 2024 lórí pápá bond 92.9 pọ̀lọ́pọ̀ àwọn ọ̀rọ̀ yìí wá pàápàá jùlọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìdíje ife ẹ̀yẹ àgbáyé world cup èyí tẹ́ ẹ rí àti èyí tẹ́ ẹ rí ìtẹ́ ẹgbọ́ àti ìtẹ́ ẹgbọ́ ìtẹ́ ẹgbọ́ àti ìtẹ́ ẹ̀rí òun láàbì tó yín létí o àwọn nǹkan àbàmì tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ nípa àwọn olólùfẹ́ orílẹ̀-èdè káàkiri kí ni àwọn agbábọ́ọ̀lù ń sọ lẹ́yìn tí ìfẹsọ̀nsẹ̀ yẹn tó wáyé pàápàá jùlọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n lù wọ́n tí wọ́n sunkún àwọn agbábọ́ọ̀lù tí wọ́n lù wọ́n tí wọ́n dájú sáká tí wọn ò sunkún àwọn agbábọ́ọ̀lù tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsọ̀nsẹ̀ tí wọ́n jáwé olúborí pàápàá jùlọ kí ni àwọn akọ́nimọ̀dá láwọn coaches kí ni wọ́n sọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹsọ̀nsẹ̀ gbogbo ẹ̀ lè máa láǹfààní àtijọ́ ẹ má gbàgbé pé gẹ́gẹ́ bí a ti máa ń ṣe fún yín kí mú eré ìdárayá ìdíje àfẹ́ àyágbá world cup nìkan a tún máa ń tọ gbogbo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n rà tí wọ́n tà torí ká má parọ́ fún yín ní agbo pàṣípàrọ̀ agbábọ́ọ̀lù àwọn ra àwọn agbábọ́ọ̀lù tí ò ń ṣòwò kékeré gan kódà yàtọ̀ sí pé àfẹnura tí wọ́n fẹnura ò sí mẹ́ láti
2: aṣe nǹkan
1: wọn ti fẹ́ ra òsì mẹ́pa
2: dáìpé
1: lórí lójú ìwé ìròyìn yìí o wọ́n ti ra òsì rẹ̀ ní $1 billion àmọ́ gbogbo ẹ̀gbogbo náà galagasẹ̀rẹ̀ máa padà
2: tún sọ̀rọ̀ sáà
1: ìlódé ẹ̀yìn wọn àìwá náà iná bìsì náà lórí pápá bond 92.9 akọ adams ọmọ orílẹ̀-èdè nàìjíríà irọ́ ni bó tọ́ lẹ́jìtì o bí ẹ wà yìí tí ilẹ̀ bá fi lè sú lónìí tí mi ò bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù tó máa fi di àárọ̀ ọ̀la nífẹ̀ẹ́ rẹ̀ mo ń lọ gbáradì láti máa gbá bọ́ọ̀lù ní máa gbá jẹun
2: torí pé owó wà
1: bẹ́ẹ̀ ìgbésẹ̀ ọ̀pẹ́ akọ adams owó tí wọ́n ní wọ́n fẹ́ rà á lásán ó lọ sí bíi ₦24 billion owó orílẹ̀-èdè nàìjíríà ₦24 billion
2: bilibili
1: kọ́ tẹ̀ má fún mi ní 20 orí ẹ̀ ẹ̀kọ́ má fún mi ní 20 ìyá
2: ẹ̀ orí ẹ̀ nìkan
1: orí ẹ̀ billion mo dẹ̀ ń gbá bọ́ọ̀lù
2: ẹ̀rọ ṣe ní lọ́wọ́ jẹ́ àpàṣípààrọ̀ náà yẹ́ ń fẹsẹ̀ kan débẹ̀ ní pápápá torí pé jose mourinho táwọn sí ẹnu ń jáwọ́ yà akọ́nimọ̀gbá tí wà nìyẹn o lórílẹ̀‐èdè spain lọ́hùn-ún àwọn ọmọ mi aláṣọ fún un bẹ́ẹ̀ ni ó ti ń tagàn báyìí pé òun fẹ́ mú agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ cape verde tó ń gbá bọ́ọ̀lù láàrin gbùngbùn látàrí ìṣe dáadáa rẹ̀ ní ìfẹsọ̀nsẹ̀ tó wáyé láàrin àwọn àti ikọ̀ argentina ó ní ọmọ yìí ṣe dáadáa tó torí pé cape verde ó jẹ́ kó yẹ ògbó ọmọ náà yọ orúkọ rẹ̀ náà ni sydney lopez cabral náà ni wọ́n pè torí pé bó ṣe ṣe ní ìfẹsọ̀sẹ̀ tó kọjá yìí láàrin àwọn àti uruguay náà ibẹ̀ gangan ni mo rí òtí ṣe àfojúsùn rẹ̀ pé agbábọ̀ọ̀lù tó kẹ́ báyìí lọ́mọ ọdún 23 péré tó sì ń dàgbà rẹ̀ lọ́wọ́ àárín tó ń pín bọ́ọ̀lù káàkiri tá a mọ̀ sí mífìdà tó bá darapọ̀ mọ́ ikọ̀ òun nínú ikọ̀ real madrid ogo rẹ̀ ó tún bú yọ sí bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àti pé jù bẹ́ẹ̀ lọ ó ná káàkiri bẹ́ẹ̀ ló ní iṣan torí pé agbábọ̀ọ̀lù ilẹ̀ adúláwọ̀ ni ẹsìn mọ́ tẹ̀lé pé agbábọ̀ dúdú

kò ní sọ wọ́ọ̀dì sí wa o lágbára lọ́wọ́ ẹni tó sílẹ̀ kọjọ́ òní lágbára lọ́wọ́ ẹni tó tilẹ̀ kọjọ́ òní bàbá wa ẹ̀dákọ̀ ẹgbà wá ọba of lagos ọba akíọlù ẹgbà ọba mi bẹ́ẹ̀ ni ẹgbà mi tẹ́ ẹ bá pé ààrẹ náà pátágbá pé irinṣẹ́ ọmọ kan tẹ́ wà lẹ́kọ̀ọ́ ọmọ fi bẹ́ẹ̀ dá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ pẹ́ fún wa bí mo pẹ́ ti ń pẹ́ àbùkù mi lẹ́sẹ̀ ní káàbọ̀ látòrí ewé ìṣekúṣe náà ní ṣáájú ẹ pé ọmọ mọ́sán àsanwó bẹ́ẹ̀ni ọlọ́run àdọ́mọ náà sí ojú burúkú òní wo ọwọ́ burúkú òní gbé ẹ̀yìn burúkú òní pọ́n tó bá dàgbà tó ń rìn kò ní rìn lọ sílé olódì o àrùn tó máa ń ṣèyà ọmọ tó bá bímọ tán kò ní sẹ bùkún mi ilé sanmi àrùn tó máa ń sọ ọmọ tẹ bá bí tán kò ní sọmọ ẹ ọlẹni tó sílẹ kọjọ òní ọlẹni tó tilẹ kọjọ òní sátidé làjà ni lórúkọ mi tó wá ìtọrí náà ló gorí afẹfẹ ẹdẹkùn ìwọ ọdaràn láwùjọ bọ́ọ̀n fn 2.9 náà ni mo wà gbogbo ẹyin olólùfẹ wa pàápàá jùlọ yìí tẹ ẹ ti gbọ wa níbi tẹ ti máa ń gbọ wa ìwọ̀n bá díẹ̀ ló kọ ọrọ̀ tó bá so kọ́ni lọ́rùn ó ṣòro fà dájá àwọn ọ̀gá wa wọn sinmi bẹ́ẹ̀ ni ń gbìyànjú ń làkàkà láti rí wípé ẹ mọ̀ pé kọ́lá ń sọ ni lọ́wọ́ oore ti ń bẹ lọ́kàn tí ò sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pé tí díẹ̀ ló wa bá lágbára pé ọ̀yá ẹgbà látàpọ̀ mi ẹ lọ ṣe àkọ́ ẹgbà látàpọ̀ mi kò sọ agbára ni bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ yóò bá wa ṣe ẹ náà mọ̀ pé ìpínlẹ̀ òní wáyé láì má ní àkòrí kí ni àkọ́rí ètò tòní ètùtù kí ni mo pè ètùtù ìgbésẹ̀ tẹ́gà bá gbé lórí ọ̀rọ̀ kan kó náà lè da kó mọ̀ bàa bàjẹ́ kó náà kó bàa fi lè tùmọ̀ kó tùsẹ̀ padà ni wọ́n pè létùtù ètùtù bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ẹnu wa tá à ń sọ o ẹ gbọ́ tí wọ́n ní ọ̀rọ̀ rere á fa obì lápò ọ̀rọ̀ burúkú á sì fa ẹ̀dà jáde nínú àpò ojú ègbò bá di ọyún ètùtù sínú tára ń tatara rọ ẹni tẹ́gbò mú lẹ́sẹ̀ pé má fi òrí àmọ́ sírú ojú ègbò bẹ́ẹ̀ ọyún agbára jọ ètùtù á tú jáde ara ó sì dẹ ẹni nǹkan mú lẹ́sẹ̀ pẹ́sẹ́ ètùtù egbò tó múni lára lórí àmọ́ torí ẹni àkàdé bá mú lọ́wọ́ rí ni ó mọ̀ pé lè a máa pẹ́ kó tó mọ̀ oníjàkùtẹ̀ ni ó mọ iye ẹsẹ̀ ara ò ní ni wá omi ara wa ẹ̀jẹ̀ ara wa ẹsẹ̀ ara wa egbò ara wa ọlọ́run ò ní fi dá wa lágara ẹ tó bá ráyè kó bá mi sàmì ọ̀rọ̀ àpò ìrònú wa ò sì ní doríkodò bí ẹ̀rọ afami ọjọ́ gbogbo lára wa ọmọ lè dùmàrí ọba mi òkè kò ní jẹ́ ká kú kú òjijì máhúnra máhùndí ebi kìí pa èyí kánáà ọwọ́ dalẹ̀ èmi àtẹ̀yìn ẹ̀yìn àtàwa àní kí náírà kú àti ẹ̀yìn àbámi sàmì ọ̀rọ̀. gbóríjà méjì bá ń jà tàbí ọmọ ìyá méjì bá ń jà tí wọ́n bá dìpòrò gan mọ́ra wọn tí wọ́n jàjàdíjú tí bàbá wọn bá ní ẹ fi ilé wọn lẹ̀ ká má gbà ìyá sì ní ẹ̀sìrò tọ́ mú mọ́ mi lára ẹni bá làjà ó ń lè tùtù tó pẹ̀tù sí já tí ò jẹ́ késo lágbára nínú ayé wọn ó ń lajà gan-an lè tùtù àmọ́ bó ń làjà ò bá ṣọ́ra a máa forí gbọgbẹ́ nígbà míì o yorùbá láì àìsí ẹnì kẹta lèèyàn méjì ń jàjà kú ìwé mímọ́ ní ìbùkún ni fún onílàjà torí ọmọ ọlọ́run láṣẹ kínní la máa pè é ṣùgbọ́n ọmọ ọ̀dọ́ náà ṣe kínní kó fọgbọ́n sí o a ò ní bá wọn làjà yọ ṣáájú lé ọ̀run o a ò ní dóhun ètùtù fọmọ ẹlòmíì àdúrà tẹ̀ ń wọ̀n ètùtù ni ètùtù ni ó lábẹ́rẹ́ awọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ọba nígbà tá a bá kọjá àyè ara wa sólúwọba nígbà tá a bá ṣe ohun tá a tó láti ṣe tá a bá dáràn mọ́ràn ẹni ọlọ́run bá gbọ́n nínú wa tó bá bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ rábábá rábàbà tó ń pe lẹ́dùmarè ní kíkankíkan ọlọ́run lẹ́dùmarè a sì gbóhùn ẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àdúrà tó gbà lè tùtù tó fẹ́ lẹ́dùmarè tó bá yanjú ọ̀rọ̀ bí mùsùlùmí bá ní kó ṣe báyìí kó ṣe báyìí ètùtù ni àwọn oníjàlábí ni wọ́n lè sọ ṣe bí ayé ìgbà kan ni wọ́n máa ń gbé mọ́sà lọ sí mọ́sálásí ètùtù ni bí kìrìsìtẹ́nì bá ní kó rọra gbogbo èso tẹnu ń jẹ wá ẹ gbọ́ àdúrà sí lórí pẹpẹ kó tó di jíjẹ ètùtù ni sàrà ó ní ohun ẹbẹ àwọn àgbà àwọn babaláwo mọ rírí ètùtù púpọ̀ ọ̀rọ̀rẹ́ bàbá mi oyè bí yìí paramọ́lẹ̀ ọmọ balógun alájẹ ajẹ ọrọ̀ ajẹ lọ sọ báyìí àlè bá ń jà á bẹ̀ wọ́n ni bí ọba ṣe ponú yọ
obe dobu ara ju gba toba opo opo yo gba ti e a bo re lese tutu ki mo fi wa ni sokan o e ma ba mi bo laaro yi o eyin ori ade gbogbo eyin awo sasa ilu ko kan e pebriko to ka e pebriko to agidi ma laja wo pe awo lo ngba wo ngun o ba wo ba gba wo ngun o awo ati awo aya isoro ara fe mi sofo yi etutu lo gba agba ara gba ebo obe ti yo gba ko lenu ki lu ko kan ile yoruba e se tutu aro bi da si gbo awon odaran eda yi ko duro sori igi won gbo mu omi ori ile ni won te awon baba ni iya mi kan won si won si ku nile ko tu ojure nile yoruba ko mo oruko ti le nje oru to ku loke o si ta so gbe o eyin oba laye wa gbogbo e se tutu ki lo oju e pawo da e tawo se a pere to sun lokun oluwawo lo mo to le ji bi nani nani ba nani loju eni to to ni igba ti o gba ni a je pe ni to to ni igba ti o gba ni lo ni ki nani nani o ma nani eyin oba laye eyin le ni gba ki lo daru mo yin lori o e ba pawo da e ba tawo se I never come bale aya yi se npo ju abuku kan ka egbigun to fa ibinu olukoso e fun to dem na mo iya se goni lo moju ojo poluruku musu to loko lo iroko to lodo le rodo mo yi o o te ku wa sinu yoyo abuku aran terori islap yi opo won ti ku won ti lo eni ti ku ti fi wahala le fa wo bayi o oni baba ti le se rawa ka ma se rawa o ti le je pe oni ya iran won lo wa nje yi to po nibe bayi ani ko mo ti dodo tawa ni o tori ko je gbi ko ni bawo ku gbi sugbo ko jo mo ri bi gbogbo ara logun e eyin ori ade gbogbo e ba wa gbe igbese to ya kilala lori awon ajinigbe agbe nipa femi sofo ko gbe awon emi alaise kiri emi ti won o le da ti won o le ji ko se pa nipa ifolofo su so di gba to ba te ba pogun ka mo le kitikiti ka to so jini e mo se gbagbe pe bakun ba ko de moju orun bo ni gba niye yo pora a je gbe mi loku bi mo ba joko ma rogba agbe to bekun la ba bi odogun dogbo o dola ni mo se nki gbe ni gbono gbono pasa ofura pasa jana ni josi aja ofura aja ji iwara nsesa bo ni o ba fura o loko awon ta wa ni awon ilu to laju a si nyo bayi o e je ka kaanu awon ti o wa ni gberiko isoro tagin ju dakero yi o kaaru ti wo gboloko ti yawo atomo re o si nibe iyawa baba wa nko awon egbon awon aburo wa nko won ba ji ana re gbe so so pe ko kan ni agbalagba to sagori igi iroko to ni ko mu omo ko gbogbo ara ni ohun lo gbogbo duke ati e na ti di teni eleni eyin oba laye wa etutu loro yi nbe etutu loro to nbe nile yi gba e kesalara e kesajero e pe owo ran bu aga ko nburuko di borere ka wa se bi na ka ma ba bi lo e se etutu ka si ri won tu ko lo lo foju awon ase bi arin ti wa gan han to bi na o ba lalawo ki goke odo atowodowo la di ese goke odo bale to ba ti mo sari afoju o le lowo nbe ni beku te le ba ti o ba lalawo ko le ko fa loke aja e kare oyo mo lu kiri mo gba fun to ewu fi le ran ni ewu fona han ni ewu o je fafo ja le kire han ni awon agbe be boje won je ana o wa ninu awon eyan te ko soro yi ba wa o ti fa pade alude ilu wa han won awon olote se ri mu wa se mu wa sekun sekun bi deku magolo se meku e bi awon tourist boko haram ko e di e kuku e di e wa akuko wa lo lo so fun kolokolo pe ogun ori ohun ko ohun o ki se na mo ni baba se pe be mo se mo n ba fi ko doti e di o se ka fayan o ni wa yen ipade ilu ya ayen lohun o si nu wenu ojewo olowo raye gbogbo n te ba so nibe pata o ti se kini o fara mo won jiroro yi nipade ilu kan
adi e ba nawo soke laarin mutumu wa oni bo n ba je to mutan o laye lo fe ti mo panu gbogbo ilu ba da be o lo sele saye re o nto sele saye re o to fi je pe ati ranjiran re adi e ugbodo ri saye wa le wa ni pade ilu e se aye le wa ni pade ilu ka di o da si so re lasa o wa doro mo toju mi yan mi mebo ni lo di fa fe yele to to duro se ti opon fa oni wo di fari jeta won lo mewure bi ogan ne sa yen wure won di fala na won lo mabutan awon ma wo dajo si be ni yo ti se wure agota se tutu eyele ni mo ba ti gbo pe eyele ni fa mu loni o le re buruku be yan gese ko ni le baun e tutu lo ro awon terrorists je mo koso to nbagbalagba ninu je bi ki o da fata ki o so pe ko le tutu isoro awon terrorists le yi o le tutu eyin baba mi oba laye gbogbo e bere lowo baba kukuru okegeti ki to ti soro de ba orun mi la lotu fe oni bo se se to fi segun won lojo na lohun ake oro awon ri ogun aposese awon odewure bi o yi awon gbari iku di awon ole olofun amere ni omo eko so orun mi la ni won se yi orun mi la ko won ni fa owo won mo da o ko le tuba isu won mo tu o ko le han lo bo won mo han ola bi won ba po orun mi la lo tu fe ke o to lo tu fe se orun mi la gbo ha o dele alara o dele ajero o dele owa egbo aga o ni wa orun mi la ki lo de o ni omo eko se orun mere rin ni o ko ni fa owo won mo da o ko le tuba isu won mo tu o ko le han lo bo won mo han ola bi won ba pa lo tu fe ke o to lo tu fe se se o ni wa orun mi la won ni won ni pa o orun mi la ba lo sodo awon iya mi osorunga lori igi iroko agore perefe bi mi o gbe nda na odun o kanlekun koko won ni won ta lo nkanlekun ha o ni won olukan ni eyin baba mi o ku ninu o tan lenu oro si ku nikun etutu loro to nbe le je mo awon eyan yi won wa nu omi won si lori igi ori ile ni won te oloruko ti le nje ha eto ni e dekun iwo daran lawujo

Junction, Orita yi, aboki to wa mbe o. Pelu awon omo boys, awon boys adugbo. Ogogoro, igbo, drugs. Eti eti imoruko re nbe nbe. Ni jong ni Lambe Junction. Ifo local government nibe. Sugbon ti wonu ara won. O so mo pele Eko na. Ejo yen de le e. Te wa ni joba ibile Ifo. Kò sí ìjọba ìbílẹ̀ kan táwọn NDLA tí wọn ò sí. Ẹ bá mi gbégbèsè ńbẹ̀. Wọ́n ti ń ba yí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké jẹ́. Bí ọdún márùn-ún mo ti ń pariwo wípé ọ̀pọ̀ wèrè ọ̀dọ́ pọ̀ ó ti yà pìà. Sẹ́yìn ò tí ì rí wọn ládùúgbò yín. Àdúrà tèmi ni pé Ọlọ́run ní jẹ́ kí ọmọ yẹn wà ńbẹ̀. Wọ́n ní wèrè mẹ́fà ò bàlújẹ́. Ọlọ́run mọ̀ jẹ́ kí tiwa wà ńbẹ̀ ni. Ètò ni. Ẹ dẹ́kun wọ̀ ọ̀daràn láwùjọ. Abẹ́ bíríìjì pẹ́ńsínímà lágége. A ti wá mọ̀ ní nǹkan báyìí pẹ̀lú òjò tó rọ̀ yìí. Ìyá arúgbó, bàbá arúgbó tí wọ́n fẹ́ sọdá ilẹ̀ gbẹ́ẹ̀ nínú omi. Ìyá tó mọ́ mẹ́rin lọ sí skul, lunch bag, boot bag, ìwọ̀ nínú omi. Mọ́mí àní, Junior, mọ́bìnú, I will die for you. So tán. Ìdí nìyí tí wọ́n fi ń pe bàbá wa Káyọ̀dé ọpẹ́ fa. Ìnáwó yìí kì í ṣe ìnáwó ìjọba ìpínlẹ̀ Èkó tó wá jẹ́ pé ìnáwó ìjọba ìpínlẹ̀ Èkó ni mo jẹ́rìí ìjọba ìpínlẹ̀ Èkó yóò ti ṣe. Ojú irin pẹ́sínú abẹ́ bíríìjì àgègè Federal Road ni. Ẹ dákun ẹ bá sọ fún bàbá wa Lábùjá. Ẹyẹ ń bẹ lórí igi ẹjẹ́ á tètè sọ̀kò sí tó bá bọ́ sórí igi ìrókò ọwọ́ ọ̀bọ òní lè tó. Bàbá tiwa ló wà ńbẹ̀ báyìí tá a bá fẹ́ yóò ṣe fún wa. Ẹ dákun ètò ni. Ẹjẹ́ afura o, pánsá òfura pánsá jáná àjà fura àjá jìn. Bólú ò bá fura o lè ó kó. Ọ̀sẹ̀ tó lọ lọ́run ni mo ń sọ nípa ẹni pé mo rìnrìn àjò lọ sí Ìjẹ̀bú òde. Lápá tó lápá sí ìyòyè kíọ́ọ̀sì inú gbóyánmọ́yánmọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Nínú ajínigbé agbé nípa Sàgámọ̀ rẹ̀ road ó jáwé èèyàn bẹ̀. Olúwa ọba lọ́rọ̀ ọ̀rọ̀ ẹnu tèmi lágbára. Èèyàn tó bá fẹ́ dí mi lọ́wọ́ ló ka àbùkù tó pọ̀ níwájú Elédùmarè ni. Omi ìdọ̀tí dídà sínú gọ́tà ní gbogbo àjábádórí ọ̀gọ̀m̀bọ̀ àpápá àwọn aṣọ ti bá dí àbí ṣẹ́tífẹ́ǹsìn. Ẹ̀rí bomi ti ń ṣe wá. Àfáàfà tiwa ni ìjọba ti kékeré tó nípínlẹ̀ Èkó. Ìjọba ti kékeré tó nípínlẹ̀ Èkó. Àfáàfà tiwa ni. Tómi bá yọ ilẹ̀ nu wọ́n ní ẹ mọ́kànlé sójú àgbàrá mọ́. Ẹ lè dínà má.

0: Àwọn ẹgbẹ́ ṣe ń dàgbà. Ó ní àwọn fítámì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ló fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Odúnyìnbó àlejò ètò náà lódúnyìnbó mọ̀ràn mi rè o. David Adeleke tí gbogbo yẹn mọ̀ sí David Lodo ti ṣàlàyé pé mọ̀ràn òun ní iṣẹ́ yẹn ọ̀jẹ̀ wẹ́wẹ́ olórin pé ẹkún fàdúrà o. Ẹkún fàdúrà tẹ bá ti jẹ́ èèyàn tán. Odúnyìnbó àlejò ètò náà lódúnyìnbó K1 the ultimate Mayegun General Alhaji Wasu Ayinde Omogbolarin K1 the ultimate ni wọ́n ṣe àbẹ̀wò sí àgbà ọ̀jẹ̀ olórin. Olórin ni Chief Ebenezer Obi won se debe won na gbalaja pe eyin baba te kun ni ta ba gbagbe ni asiko odun ni K1 the ultimate won lo sabe o si baba wa Kola Kolinti won tun mo ibu dani o laipe ina ni Alhaji Wasu Ayinde Masha ninu awon mo se won won ra oko ayokole dende meji won fun awon mo se won meji pe mo mo riri yin ki se pe mo mo riri sugbon yin to kun Eja ni so iri akari la wa bayi o Global Tech
2: Baba o
1: Ekaro sa
2: Ekaro aki gbogbo ti ton gbo wa ni akoko yi mo de kwa pe akojo yo ma tu wa lara oruko mi ni Akini Oluwa Toba lati ile ise ti a npe ni Global Tech World Computer Institute ile ise ta ma ko omo ni mo computer school la wa tech school ni wa ta n ko omo ni mo computer on to tu gbe wa sori eto leni ohun la pe ni summer tech promo gbogbo awon mo ti wa nlesin yi o eyin obi to n gbo mi lowo lowo bayi awon mo yi ti wa nle iru awon mo to n se bekel exam awon kan pari lana awon kan ma pari leni awon mo ma lo osu meji meta nle e ma je kan wesi gbogbo akoko yen akoko lele fun awon e lati wa ko computer iyen ki iseroyin mo pe computer lo gbode nsin yi abiya mo ma je ko mo e joko sile ele to jokunrin ele to jobirin je kan ma bo ni ile ise Global Tech ka won na wa darapo mu wa te ba de awon to ba de darapo mu wa ni akoko ta nso yi ani awon anfani to po ti won ma je anfani akoko ni pe a ma fun won ni form wa lofe sheri form wa ti mo nso yi 10,000 ni la ma nta ṣùgbọ́n àwọn ọmọ yẹn pé mo bẹ̀rẹ̀ gbọ́ ní bond fm ni o lèmi náà ṣe wá sí iléeṣẹ́ Global Tech o wọ́n máa fún ẹ ní fọ́ọ̀mù yẹn lọ́fẹ̀ẹ́ ó máa tún gba 50% discount lérí owó iléèwé rẹ ó máa gba 50% discount ẹ jẹ́ wá sọ kíni kan fún iṣẹ́ wá rí ọmọ tá ń sọ yìí eléyìí tí wọ́n bá kọyìn àwọn náà lè máa fi mú nǹkan kan jẹ ẹ̀tọ́ pé ó máa jẹ́ bíi source of income fáwọn náà kò disturb iléèwé wọn téèyàn bá máa ṣe oríyìn di kọ̀ǹpútà kì í ṣe àgbàlagbà náà fi ń ṣe mo gẹ́gẹ́ bí iṣẹ́ lọ́sẹ̀ tó kọjá mo ní ọmọ tó jẹ́ 13 years tó náà ti kọ́ kọ̀ǹpútà yìí tó ṣe coding tó ti di sí ihò bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tó kò sọ ọmọ tí ò lè ṣe ṣé ọmọléèwé nìkan la wá ń sọ ní irọ́ o kì í ṣe ọmọléèwé nìkan o àìmọye àwọn graduate wọ́n ti kàwé tán ṣùgbọ́n wọn mọ̀ nípa kọ̀ǹpútà wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ fún yẹn lọ kọ́ kọ̀ǹpútà kò sẹ́ni tó yọ sílẹ̀ àwọn bàbá màmá tó ti rìtáyà ẹ̀yin náà ẹ máa bọ̀ gbogbo ẹni tó ń wáṣẹ́ ẹ̀yin náà ẹ máa bọ̀ gbogbo ènìyàn là ń pè bọ́tú pé àwọn ọmọ yẹn ti wà lọ́lùdé báyìí la ṣe ń tẹnumọ́ pé ẹ̀yin òbí má jẹ́ kọ́ ọmọ ẹ jókòjókò sílé inú ilé kan ó yẹ kó lè rí ọmọ kan pé ìwọ tiẹ̀ lọ ṣojú wa tí gbogbo wọn bá lè lọ ìwọ náà lọ sí iléeṣẹ́ Global Tech láti lọ ṣe ojú wa adẹ̀ ń fi àkókò ìrọ̀ àwọn ìjọba náà àkókò tẹ́lẹ̀ ẹ̀ ń pa wá àwọn ọmọ leléyìí bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ro wọn lágbára àwọn ọmọ yẹn tẹ́lẹ̀ ro wọn lágbára àwọn náà wọ́n máa appreciate ẹ so àwọn bàbá wa tó wà ní local government àwọn ìyá tó wà ní tó jẹ́ alága gbogbo èèyàn àwọn ọba gan lè ràn án lọ́wọ́ pé ọmọ mẹ́wàá ìwọ náà lọ sí iléeṣẹ́ Global Tech wọ́n á kàn pé wá ní adẹ̀jọ́ máa sọ tí ó bá ṣe bó bá ṣe máa rí àwọn ìgbẹ̀kọ́tà dẹ̀ ní pọ̀ wá ṣe AI má sọ pé kí ló wá wá ṣe AI wá ṣe coding wá ṣe cyber security àti àwọn ìgbẹ̀kọ́ lóríṣiríṣi tí o lè ṣe nílé ṣe Global Tech níbo la fìkàlẹ̀ sí a wà káàkiri a wà ní nọ́mbà 23 ní Jagumori Street ní Laide bus stop ní ìlú Bariga nọ́mbà 23 Jagumori Street Laide bus stop ní ìlú Bariga ìlú Bariga ò jìnà gbogbo ọ̀nà ló dé Bariga o lè wá pè wá sí 08038318196 08038318196 31 81 96 tabi 070 57 62 98 44 lekasi 070 57 62 98 44 o ti pe ta tin so eyin obi e ma fi akoko jafara eyin na edide ke gbe igbese ologbon yo dara fun wa o
3: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
4: You do waka, call fist at any time because of smoke and dust. Use comics, make your day relieved.
5: Oga chemist, I beg, I need cough medicine. Where if you walk, sharp, sharp.
4: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink, and day relieved. Comics na cough. Cough, drink comics, day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
6: Hold up! Don't miss out! Amazing rewards are up for grabs! Centex Paint is here with the Scratch and Win Bonanza! We're taking blenders, sandwich makers, water dispensers, inverter ACs, recharge cards, and a whopping 500,000 Naira cash prize for several winners! Buy any Centex Paint products at authorized Centex stores nationwide and be a winner! Simply scan the QR code, enter your details, scratch, and win! No, dolly, no! Better prizes await you! Promo runs from June 1st to July 31st, 2026. While you still they wait, your next buy! It's changed everything. Centex Paint, the smart choice.
7: Dúró lọ́wọ́ kó o tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ. Ìjẹun fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

ẹ̀ka san o ròyìn àpapọ̀ la mú wá fún yín láti lè ṣe bond fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò gra lẹ́kọ̀ọ́ kí n tó tẹ̀síwájú nínú ìròyìn náà ẹ gbọ́ àwọn kókó inú rẹ̀ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti fi sìnkú òfin mú àwọn afurasí àádọ́jọ tí wọ́n sì gba kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta bíi ọgọ́rùn-ún tí ò ní àkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba níbi ètò gbẹ́lúmọ̀ kan tí wọ́n ṣe ilé-ẹjọ́ gíga kéde ìgbésẹ̀ lé àwọn dúkìá kan tó jẹ́ ti alákòóso ètò agbára tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè nàìjíríà mọ́mọ́ sálẹ̀ tó ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí yóò tẹ́wọ́ gba àwọn ogúnléndé ọmọ nàìjíríà kan láti orílẹ̀-èdè south africa lọ́la òde yìí àwọn bíi ọ̀ọ́dún ó di ọgbọ̀n ọ̀gá àgbà tẹlẹ̀múyẹ orílẹ̀-èdè syria kan ó ti kó sí páńpẹ́ òfin ìfìyàjẹni àti ìbálòpọ̀ tipátipá láti ilé ẹjọ́ kan ní australia ìwáyé o ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu abel ọ̀jẹ̀túndé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti náwó òfin mú àwọn afurasí àádọ́jọ tí wọ́n sì gba kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta máríwá bíi ọgọ́rùn-ún lọ́wọ́ wọn àwọn kẹ̀kẹ́ tí ò ní àkọsílẹ̀ ìbọn àwọn ohun èlò tí wọ́n jí gbé àtàwọn oògùn olóró nígbà tí wọ́n ṣiṣẹ́ gbàlúmọ́ sáwọn ibì kan táwọn ọ̀daràn faraṣoko sí lágbègbè ìgandò àti ìdímù nípínlẹ̀ èkó iṣẹ́ ìfọ̀lúmọ̀ ọ̀hún tó ń lọ lọ́wọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní operation kòsáyè ni wọ́n fi ṣe ìbẹ̀wò àìwífúnni tẹ́lẹ̀ sáwọn àyè kan táwọn ọ̀daràn faraṣoko sí nípínlẹ̀ èkó àwọn àgbègbè bíi bola oko filling bus stop ìgandò àtàwọn àgbègbè míì tí wọ́n ti ṣàwárí àwọn ọ̀daràn lágbègbè area m ìdímù gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ látẹ̀

agbẹnusọ àjọ ọlọpàá ìpínlẹ̀ Èkó SP Abimbola Adebisi wọn ṣiṣẹ́ náà lọ́nà ìrírí àti ọgbọ́n àtinúdá gẹ́gẹ́ bí agbófinró tó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ nígbà tó ń bá aráàlú sọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé operation Kòsáyè yóò máa tẹ̀síwájú nínú iṣẹ́ akinwọn lójúnà àti mú àdínkù bá ìwà ọ̀daràn tí gbogbo àdúgbò nípínlẹ̀ Èkó yóò sì jẹ́ ibùgbé àlàáfíà. Àjọ Lagos State Health Management Agency LASHMA ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti fi orúkọ sílẹ̀ lábẹ́ ètò adójútòfò kan lẹ́ka ètò ìlera Èkó tíjọba ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀. Ètò yìí fún àwọn èèyàn láǹfààní láti rí àwọn ojúlówó oògùn lò nígbà tí wọ́n bá ń ṣàìsàn. Yóò sì tún fún wọn láǹfààní láti pe akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ìjọba ní agbègbè wọn bóyá nílé tàbí lọ́fíìsì. Akọ̀wé àgbà àjọ LASHMA Dr. Emmanuela Zamba ṣàlàyé pé iṣẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ìlera Èkó yìí ń pèsè ìlera tó múnádóko pẹ̀lú àtìlẹ́yìn àwọn ìmọ̀ràn lórí ìlera lórí ẹ̀rọ alágbèéká èyí tó mú àdínkù bá pípò ilé ìwòsàn lóòrèkóòrè. Dókítà Zamba sọ pé ètò ọ̀hún kì í gbani lásìkò ó sì ṣe kóríyá fún ìlera lẹ́sẹ̀kùkú ó sì tẹ̀yìn pèsè ìwòsàn fáwọn aláìsàn nígbàkúgbà tí wọ́n bá ti nílò rẹ̀. Ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti ṣàmúlò ètò adójútòfò ìlera yìí nípa fífi orúkọ sílẹ̀ lásìkò lójúnà àti jàǹfààní ètò ìlera tó múnádóko. Kò dín ní 500 àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jàǹfààní fọ́ọ̀mù ìdánwò àṣekágbá JC níjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìfẹ́lódùn nípínlẹ̀ Èkó nígbà tí àwọn kan tún jàǹfààní owó tó tó 100,000 naira 100,000 naira owó ìrónilágbára okòwò tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀kẹ́ owó cash palliative láti fi ṣàtìlẹ́yìn fáwọn ìṣòwò kéréje-kéréje gẹ́gẹ́ bí akitiyan ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ọ̀hún lójúnà àti ṣe kóríyá fún ètò ẹ̀kọ́ àti iṣẹ́ ìṣòwò lágbègbè náà. Alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ọ̀hún Dr. Femi Okeowo tó fi ìròyìn yìí léde nígbà tó ń ṣe ìbẹ̀wò sí àwọn àṣeparí iṣẹ́ ojú ọ̀nà kan ló ti ṣàlàyé pé ìṣèjọba ọ̀hún dúró nínú àwọn ìlérí àti ìpinnu láti ṣètò ìrọ̀rùn fún àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ọ̀hún nípa àwọn ètò kóríyá ẹ̀kọ́ ìdáṣẹ́sílẹ̀ àti ọrọ̀ ajé tó múnádóko fún ìgbáyégbádùn aráàlú. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ti sọ.

àwọn àkànṣe ṣe àṣeparí tí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ṣàbẹ̀wò sí náà ni Oyedeji Road, Ogugbe Street, Olubuade Street, the Primary Health Center tó wà ní Cemetery Road Roundabout, Ìgbàjà Street, Adégbóyèga Ìdìdí Street, Aníyàlóyè Street, Ṣọlá Olúwọlé Street, Muda Street, Ofure Street, Osime Street, Coca Road Market, láti yàpàṣà sí ọdún Adé, Sáfẹ́jọ́ Tọ́nà, Fìjàbí Street, Olóko Dáná Street àti Ládégà Street. Ọ̀gọ̀rọ̀ àwọn olùgbé àgbẹ̀ yìí tí wọ́n bá akọ̀ròyìn wa Lékè Badru sọ̀rọ̀ ni wọ́n gbóṣùbà arabàǹdẹ̀ fún iṣẹ́ ìdàgbàsókè ọ̀hún látọ̀dọ̀ alága ọ̀kẹ́ owó. Àwọn tó jàǹfààní fọ́ọ̀mù GC ọ̀hún kò ṣàìlú alága ọ̀kẹ́ owó lọ́gọ̀ ẹnu fún àtìlẹyìn ìmúgbòòrò ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ ìdàgbàsókè náà. Àwọn alẹ́nulọ́rọ̀ ilé ìfowópamọ́ FCMB ti ṣe ìbuwọ́lù owó ńlá tó lé ní bílíọ̀nù mẹ́tàlélógún náírà owó ìdókòwò fún ọdún 2025 níbi ìpàdé àpérò tí ilé ìfowópamọ́ ọ̀hún ẹlẹ́ẹ̀kẹta láìrú rẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Àwọn alẹ́nulọ́rọ̀ tó péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún ni wọ́n ti ṣe ìgbàwọlé gbogbo òfin àti ìlànà tí àwọn aṣojú ti gbé kalẹ̀ níwájú wọn, èyí tó ṣe dídìbòyàn wọlé ọ̀gá àgbà ilé ìfowópamọ́ ọ̀hún lẹ́lẹ́ẹ̀kejì, ìyẹn ọ̀gbẹ́ni Ládi Jádésimi. Gbígbé agbára wọ abilékọ Adépéjú Adébàjò, ìdìbòyàn ìgbìmọ̀ ayẹyẹ owó wò àtàwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ìfowópamọ́ ọ̀hún. Ọ̀gá àgbà pátápátá ilé ìfowópamọ́ ọ̀hún, ọ̀gbẹ́ni Ládi Balógun, ti ṣe àpèjúwe ọdún 2025 gẹ́gẹ́ bí ọdún ìràpadà tó ṣe ìgbélárugẹ àwọn ètò ìríjú ilé ìfowópamọ́ náà àti ìbáṣepọ̀ tó lọ́rìn láàrin àwọn òṣìṣẹ́ àti àwọn olùbárà ilé ìfowópamọ́ náà yíkáyíká orílẹ̀-èdè yìí. Aṣojú àwọn alẹ́nulọ́rọ̀ ilé ìfowópamọ́ tó ló ti lu àwọn aláṣẹ àti ìgbìmọ̀ lọ́gọ ẹnu fún iṣẹ́ takuntakun àti ìfọmọ́nìyàn ṣe tó mú àṣeyọrí wá, ẹni tó jẹ́ National Coordinator of the Pragmatic Shareholders Association of Nigeria, abilékọ Bisi Bakari, sọ pé ètò ìpínfúnni àti owó àsán ta fáwọn olùbárà tí ilé ìfowópamọ́ yìí ṣe kò lẹ́gbẹ́, èyí tó ṣe àpẹẹrẹ ìfìdímúlẹ̀ wọn láwùjọ wa. Bákan náà, ẹni tó jẹ́ alága fáwọn ẹgbẹ́ alẹ́nulọ́rọ̀ onídàgbàsókè, National Chairman of Progressive Shareholders Association of Nigeria, Ọ̀gbẹ́ni Boniface Okezie, kò ṣàìlú àjọ ilé ìfowópamọ́ náà lọ́gọ ẹnu fáwọn ètò kóríyá àwọn ọlọ́lọ́kọ̀ òjọ̀kan. Àwọn ìpínfúnni ìbuwọ́lù náà yóò bẹ̀rẹ̀ láti ọgbọ̀njọ́ oṣù keje ọdún 2026 yìí. Ìròyìn àpapọ̀ láti mú wá fún yín láti iléeṣẹ́ Bond FM 92.9.

ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Àjọ tó ń gbógun ti àṣìlò oògùn olóró àti oúnjẹ tí ò bófin mu lórílẹ̀-èdè yìí, the National Drug Law Enforcement Agency NDLEA ti ké gbàjarè sí aráàlú nípa àwọn ọkọ̀lọ̀ràn sí ọ̀daràn kan tí wọ́n ń lo orúkọ àwọn alẹ́nulọ́rọ̀ nínú àjọ ọ̀hún láti fi lu àwọn èèyàn ní jìbìtì. Gẹ́gẹ́ bá a ti gbọ́, wọ́n lo orúkọ akọ̀wé àgbà àjọ ọ̀hún Shadrack Haruna láti fi pèsè ayédèrú lẹ́tà àtàwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ń polówó àwọn ọkọ̀ tí àjọ yìí ti fi ìsìnkú òfin gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ fún àtúntà lówó tí ò ganilára. Wọ́n wá pàsìkò yìí kéde fáráàlú pé irọ́ àti ẹ̀tàn pátápátá ló ń bẹ nídìí ọ̀rọ̀ ọ̀hún. Agbẹnusọ àjọ náà Fẹ́mi Babafẹ́mi ló sọ ọ̀rọ̀ ìdí mímọ̀ pé iṣẹ́ àwọn oníjìbìtì tó fẹ́ lo orúkọ àwọn ọ̀gá àjọ náà láti gbowó ni, tó sì ń rọ aráàlú láti bu ẹnu àtẹ́ lu ìròyìn òfegè ọ̀hún, kì í ṣe látọ̀dọ̀ àjọ NDLEA rárá. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Àbújá ti pàṣẹ pé kíjọba gbéṣẹ̀ lé dúkìá kan àtàwọn mẹ́rin míì tó sopọ̀ mọ́ mínísítà fún ètò agbára tẹ́lẹ̀ rí Sale Mọ́mọ́, ẹni tó ń ṣẹ̀wọ̀n ọlọ́dún 75 lọ́wọ́lọ́wọ́ nítorí ìwà ìjẹbanù. Adájọ́ àgbà James Omotosho ló dá ẹjọ́ ọ̀hún nínú ẹjọ́ kan táwọn àjọ Economic and Financial Crimes Commission EFCC pé àwọn dúkìá tí wọ́n gbéṣẹ̀ lé ọ̀hún ni Walijan Apartment tó wà ní plot 435 number 43 Lobito Crescent Wuse 2 Abuja. Àwọn dúkìá míì tó tún wà lọ́nà fún gbẹ́sẹ̀ lé fún ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí àjọ EFCC ti fi léde ní Bloom Luxury Suit Nigeria Limited tó wà ní number 5 Amana Crescent New Estate Angwarili ìpínlẹ̀ Kaduna àti bẹ́ẹ̀ lọ. Gbígbẹ́sẹ̀ lé àwọn dúkìá wọn yìí kò ṣẹyìn ẹ̀sùn kan tí àjọ EFCC fi kan mínísítà nígbà kan rí fún ọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè yìí Mama Sale tó sowó òlù kùmọ̀kùmọ̀ owó tó lé ní bílíọ̀nù 23. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tún ti gbáradì láti ṣe gbígbà wọlé padà abala míì nínú àwọn ogunléndé ọmọ Nàìjíríà. Àwọn bíi 1,290 àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń padà wálé lọ́la òde yìí láti orílẹ̀-èdè South Africa. Ìjọba àpapọ̀ ti ṣèlérí láti gba gbogbo wọn padà wọlé sórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ìlú abínibí wọn lọ́fẹ̀ẹ́ láì bèrè owó ọkọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Nínú ìfilédè kan tí agbẹnusọ fún iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Kìnní Èbì Ìmọ̀mọ̀tìmì Èbíẹ̀mfà ṣe, ó sọ pé àwọn ọkọ̀ òkè akérò tí ìjọba ti pèsè rẹ̀ sílẹ̀ láti lọ kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá ni yóò fi ìlú Èkó sílẹ̀ lọ sí ìlú Johannesburg lórílẹ̀-èdè South Africa lónìí ọjọ́ kejì oṣù kejì ọdún 2026. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣètò rẹ̀, àwọn ọkọ̀ òfurufú ọ̀hún ni yóò gbéra ní déédé aago 3:00 ọ̀sán òní tí yóò sì balẹ̀ sí ìlú Johannesburg ní déédé aago 12:00 òwúrọ̀ la. Èyí ni yóò jẹ́ abala ẹlẹ́ẹ̀kẹrin àwọn ogunléndé ọmọ Nàìjíríà tó ń ṣàtìpó lórílẹ̀-èdè South Africa tíjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń kó padà wálé nínú ètò ìgbàpadà tó ń lọ lọ́wọ́. Ọ̀gá àgbà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kan láti orílẹ̀-èdè Syria ló ti lùgbàdì òfin ìfìyàjẹni àti ìbálòpọ̀ tipatipá kan tó ṣe sí olórí ilẹ̀ Syria nígbà kan rí Bashar al-Assad nílé ẹjọ́ kan tó kalẹ̀ sí Vienna ní orílẹ̀-èdè Austria. Alàgbà kejì láti Syria ọ̀gá àgbà ọlọ́pàá ní Raqqa ni wọ́n tún ti fẹ̀sùn kàn pé ó ń bú àwọn olóṣèlú ẹgbẹ́ rẹ̀. Ọ̀gá àgbàjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Syria tí orúkọ rẹ̀ ń jẹ́ Khalid Al lábẹ́ òfin ìṣèjọba Syria ló jẹ́ ọ̀gá àgbà kan nílé-iṣẹ́ General Directorate of Intelligence nílùú Raqqa láti ọdún 2011 nígbàtí ìdìtẹ̀gbàjọba tako Assad bẹ̀rẹ̀ tó ti di títí di ọdún 2013 nígbàtí ọ̀gágun kan gbàjọba nílẹ̀ náà. Nígbà náà ló fi Raqqa sílẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n na ọwọ́ òfin gan pé ó fìyà jẹ àwọn èèyàn kan ní tipátipá. Àwọn alàgbà méjèèjì yìí ni wọ́n ti rán lẹ́wọ̀n ọdún mẹ́jọ pẹ̀lú iṣẹ́ àṣekára. Kí n tó parí ìròyìn àpapọ̀ tòní, ẹ tún gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ṣìnkú òfin mú àwọn afurasí 70 tí wọ́n sì gba kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta bíi 100 tí ò ní àkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba níbi ètò gbálùmọ̀ kan tí wọ́n ṣe. Ilé ẹjọ́ gíga ti kéde ìgbésẹ̀ lé àwọn dúkìá kan tó jẹ́ ti alákòóso ètò agbára tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Mama Sale tó ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n.
ijoba apapo orilede yi yo tewo gba awon ogunlede omo Nigeria kan lati orilede South Africa lola ode yi awon bi odun o di ogbon oga agba tele muye orilede Syria kan lo ti ko si panpe ofin ifiya jeni ati ibalopo tipatipa lati le ejo kan ni Vienna ni orilede Austria iwe ya papo toni koni ju bayi lo lati Bond FM 92.9 to kale si onigbongbo ikeja GRA ni ipinle Eko Shelly Wayano lo lo ti royin emi ebe lo je tunde mi ti ka si ti gbo yin e ma ya se o

iṣẹ́ ń lọ níjọba ìbílẹ̀ àpẹ́ ìkejì nítorí pé ọ̀lọ́pọ̀ tó mọ kílẹ̀ kan ló wà níjọba o. Alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè tó mọ ibi tí bàbá ti ń tara ìlú lẹ́sẹ̀ ni Adétọ́lá Àdúnní Abúbakà láti lè máa mú ètò ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè rọrùn fún gbogbo olùgbé ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Àgbò Ìkẹtù. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin Àgbò Ìkẹtù lábẹ́ abẹnugan wa Right Honourable Adéroju Adékúnlé Adélọ́wọ̀tán yóò máa tẹpẹpẹ ètò ìpàdé ìjíròrò ìta gbangba láti jíròrò pẹ̀lú àwọn ará ìlú lórí ètò àtúntò àwọn òfin wa. Eléyìí tá ń pè ní bylaw ọjọ́ Àlàrúbá Wednesday ọjọ́ kẹjọ oṣù yìí yóò wáyé láago mẹ́wàá àárọ̀ nínú ọgbà ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Àgbò Ìkẹtù LCA. Tọ́ba ti jòyè tó lórí tẹlẹ́mù tó fi mọ́ gbogbo alẹ́nulọ́rọ̀ stakeholders lápè láti kójú pèsè síbẹ̀. Wednesday 8 July 2026 10 AM prom. Àgbò Ìkẹtù tẹ̀síwájú. Adétọ́lá ń ṣe bẹ́bẹ́. Right Honourable Adéroju Adékúnlé Adélọ́wọ̀tán, Leader of the House, located.

0: ẹni ẹ káàbọ̀ pàrà sórí ẹ̀sùn gbọ́mọ̀ sáwọn iléeṣẹ́ bọ́ọ̀nù fm 92.9 pẹ̀lú awuyoye tó wá láyé lánàá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí ẹ̀ńtà mọ̀ sí rẹfrí afúnfèrè lórí ìfẹsọ̀nsẹ̀ tó wáyé lánàá láàrin ikọ̀ spain pẹ̀lú portugal mo fẹ́ lè sọ pé tọ́lọ̀ tẹ̀mí kò rí bẹ́ẹ̀ torí anthony taylor náà ni wọ́n yàn kò jẹ́ pé ó fún fèrè nínú ìfẹsọ̀nsẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ pé bóyá ó wù àjẹbánu àbí pé ó ṣojú ìṣáájú rárá o bó ṣe fún yẹn láwọn fojú wo tèmi kò rí bẹ́ẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ náà tí ìfẹsọ̀nsẹ̀ bá ti gbìyàn ibì kan náà la máa yí mọ́ ó wá bẹ́ẹ̀ lánàá nìyẹn ikọ̀ spain tó fi lu ikọ̀ ajẹ́ portugal tó fi já ń tàn mọ́ a gbà bẹ́ẹ̀ ni o ká má lérò pé n tó ṣẹlẹ̀ pé bí rẹfrí kan ló fún fèrè àjẹbánu àbí nǹkan bí tí wọn kò rí bẹ́ẹ̀ bí mi ṣe rí ní abalábẹ́ nìyẹn ẹ rí ikọ̀ france náà ló kọ́kọ́ lu ikọ̀ brazil lọ́dún 2006 tó já wọn tàn mọ́ ní world cup àgbáyé gbà tó di 2010 wọ́n pàdánù sọwọ́ ikọ̀ netherlands níyẹn brazil náà 2014 germany mú wọn ló lù wọn o gbà tó di 2018 ikọ̀ belgium ló fi brazil pa ló já wọn tàn mọ́ ṣẹ́rí croatia lọ́dún 2022 àwọn náà lọ́ tún mú belgium náà mú ikọ̀ brazil tó lù wọn tó já wọn kúrò nínú ikọ̀ ìfẹsọ̀sẹ̀ náà ní champions league lọ́dún 2022 ọdún tá a wà yìí wọ́n pàdánù sọwọ́ norway ó wá ń lọ bí ẹ̀ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ń já tí wọ́n lè délẹ̀ lérí ní ikọ̀ brazil láti dágọ̀jọ̀ ọjọ́ ṣẹ́rí pé látọdún 2006 yìí wọ́n ti ń bá bọ̀ yìí kò sí àrídájú pé akọni ọkọ tó àmì lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn carlo ancelotti gangan ni ojútùú sí ọ̀rọ̀ ikọ̀ brazil torí ká sọ pé díẹ̀ kùn sọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù náà tí wọ́n ń ṣe bákan méjì lórí ìfẹsọ̀nsẹ̀ náà ju gbogbo ẹ lọ wọn ó tún lọ túnra mú ní ọdún mẹ́rin sí ní ìtẹ́ pé a fi máa mọ̀ bóyá o ikọ̀ brazil sì lè tẹ̀síwájú kúrò ní ìpele tó wà kánáà pé ikọ̀ england náà ń dágọ̀jọ̀ ọjọ́ ń ṣe dáadáa wọ́n sì tẹ̀síwájú wọ́n ti dé ìpele quarter final báyìí pẹ̀lú akọ́nimọ̀gbà wọn ìyẹn thomas tuchel lọ́dún 2022 ikọ̀ england wọ́n dé ìpele quarter final tó jẹ́ pé akọ́nimọ̀gbà southgate náà ló gbé wọn débẹ̀ 2018 wọ́n dé ìpele semi final england mo ń sọ wọ́n ń gbìyànjú láti máa fi rírì lélẹ̀ pé àwọn ń ṣiṣẹ́ takuntakun wọ́n sì ní àfojúsùn láti gba ife ẹ̀yẹ yìí wá sílé tọ́nà bá kọ pé sáà yìí ń kọ́ báwọn ni wọ́n ní oye ṣe kí wọ́n gbà torí pé wọ́n ní agbábọ́ọ̀lù tó dáhùn sì ní akọ́nimọ̀gbà tóun náà ní ìrírí tó lámìlaka tó sì jẹ́ pé tó bá ṣe bẹ́ẹ̀ gbà fún ikọ̀ england yóò fi ìtànbalẹ̀ yóò wá jẹ́ bí akọ́nimọ̀gbà tó jẹ́ pé wọ́n fẹ́ràn jùlọ ní àgbáyé lọ́dọ̀ wọn bẹ̀ iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀mí náà là wà 92.9 ẹ jẹ́ mú pẹ̀lú ọjà kan sí láti iléeṣẹ́ BS Media Bloggers.
1: As you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where fit work sharp sharp?
3: Oh yeah, try Comix cough syrup.
1: Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and dey relieved.
3: Comix na comfort.

0: time of it. It's Kibo Kuma.
1: Láti gba láti hosti ife ẹ̀yẹ AFCON lọ́dún 2036 àti lọ́dún 2032 ẹgbọ́n ṣiṣẹ́ kalẹ̀ fún wa kọ́nà jẹ́ káyé mú rere ń bọ̀ ní abalabẹ̀ náà ni káwọn tó lè ṣe lọ́pọ̀lọpọ̀ lọ anígboyà tó bá mi fi ètò báàbọ̀ fọkàn báàbọ̀ látàárọ̀ bákan náà olóòtú mi túnjọ lálẹ́ kan pẹ̀lú àkíyèsí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ yanturu èmi náà lọmọ yín ọ̀rẹ́ lórí fẹ́yìn rúdé sọlọ ọdún lẹ́jí tí ní gẹ́gẹ́ bí àṣà mi ká fi lè pàdé lọ́la òde yìí bye for now.

àkó bójú ọjọ́ ti rí ní àbẹ̀rùn àkó àtàárọ̀ àkó àtijá àti mú èdùmàrè afẹ́rẹ̀ tó pọ̀ síṣẹ́ wa àkó oṣù tuntun ìlàjì ọdún tó kù kò ní jù wá sí kòtò àárí ohun rẹ gbámú láṣẹ ilédùmàrè àtúnkí wa káàbọ̀ láti ilé iṣẹ́ alára àgbàyídá bond 92.9 FM ilé iṣẹ́ tó bá àmì òkè pẹ̀ láṣíwájú sórí ètò yín ètò wa àyọkà alárinrin ìwé tá ń bá lọ lórí ètò tá ò máa fẹnu ẹ̀ jóná lè ní ni sisi jetue láti ọwọ́ doyin abégúndé orúkọ èmi atọ́kùn ètò ni olúfúnkẹ́ àdìsá gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ibi a bá dánu dúró láti máa ń tẹ̀ ẹ́ síwájú ibẹ̀ náà la ó ti máa bẹ̀rẹ̀ ibi a dánu dúró ní ìjẹjọ ní ìgbà tí gbogbo ìrònú tí kúnlé bá ń rò ìfẹ́ gbóná ti yí padà kò rántí àwọn ìbéèrè rẹ̀ mọ́ nígbà tí bí ń pé bu ọbẹ̀ tán ó bu nǹkan lẹ́búlẹ́bú tí ewé jẹ́ fún lọ́jọ́ sí sí i ó sì fi ṣíbí rò ó pọ̀ bóyá kúnlé fẹ́ dẹja sílé ìwẹ̀ ni ẹ̀jẹ̀ a máa wò ó ń gbọ́ ọjọ́ wo ló ti wẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀yìn lọ́sàn-án kéèyàn máa fomi tútù wẹ̀ ó mà ṣe o ìgbádùn ayé ni kúnlé fi pè bí n pé gbóúnjẹ síwájú kúnlé pẹ̀lú ìkúnlẹ̀ orókún méjèèjì òun ló ṣọwọ́ fún un pẹ̀lú nígbà tó rí pé kúnlé kò jẹ oúnjẹ náà bó ṣe yẹ ó kúkú fi nù ún irú ìfẹ́ wo lè yí o bí n pé ọ̀rẹ́ mi kílẹ̀ ọjọ́ kejì tó mọ́ orí kúnlé ti mọ́ fẹ́fẹ́ bí ìgbàtàgbálẹ̀ ọjà bá ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ ni irun ẹyọ kan kò kù sórí rẹ̀ bí n pé ti palẹ̀ gbogbo ohun orí ẹ̀ mọ́ ohun ikú ló sùn ni ọlọ́run ló lè sọ bóru náà ṣe dùn tó títí bí n pé fi fáwọn orí rẹ̀ tán tí kò sì tajíwú kẹ́ nígbà tí kúnlé jí bí n pé ti di àwátì gáràjì ọkọ̀ ní ọjọ́ ta la ti rí bí n pé ó fẹ́ wọ ọkọ̀ tó ń lọ sí ìpínlẹ̀ kwara lọ́dọ̀ ewé ń jẹ́ ní àjàṣepo níbi táwọn agbèrò ti ń pèrò sọ́kọ̀ ìlọrin ìbàdàn ọ̀yọ́ sokoto oṣogbo owerri kánò iléṣà bìíní pọ́tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀kan nínú àwọn agbèrò súnmọ́ ó ní àǹtí níbo lẹ̀ ń lọ ọkọ̀ ti wa ni kí ẹ wọ̀ ó ti yá wa à ń lọ nìyẹn èrò kan náà ló kù níbi rìtìrìtì yìí ni wọ́n ti gba àpamọ́wọ́ ọwọ́ bí n pé tí ẹni tó gbà á sì parẹ́ mọ́ àárín èrò níyìn ni a dánu dúró ní ìjẹjọ ẹ̀yin èèyàn wa ẹ̀jẹ̀ a máa tẹ̀ síwájú.

Ibi àpamọ́wọ́ mi, báàgì mi o, níbi pé ń kékeré gáràjì. Nínú àpamọ́wọ́ yìí ni irun orí tó fá lórí kúnlé wà àti owó tó fẹ́ fi wọkọ̀. Bó ti pariwo tó, a ò rẹ́ni tó gbà á. Ọ̀rọ̀ náà dàbí sójà ìmọ̀ kan tó ba dúkìá iyebíye ẹnìkan jẹ́. Nígbà tí wọ́n wádìí ẹni tó gba àpamọ́wọ́ bí n pé, àbájáde ìwádìí náà ni pé agbèrò àìmọ̀ kan ló gbà á lọ. Ọ̀rọ̀ bù ṣe. Àwọn aláàánú ènìyàn ló dáwó fún bí n pé tí ó fi wọkọ̀ padà sí ilé ní òpópónà Ajígbẹ́dà ní ìdí òròmuṣin. Níbi tí Kúnlé ti fọwọ́ ra orí rẹ̀ tó ń bèrè lọ́wọ́ ara rẹ̀ pé níbo ni irun orí òun wà, àbí bí n pé ti sá lọ ni. Bẹ́ẹ̀ ni bí n pé wọlé, ó bá ní pálọ̀ tó ká góńgó sórí àga kan. Gbogbo ìbéèrè tí Kúnlé ń bí kò dáhùn. Inú yàrá ló wọ̀ lọ. Ó lọ fẹnu bá aṣẹ. Ó pe ọfọ̀ lẹ́yìn tó ti jẹ atare méje gẹ́gẹ́ bí ewé ń jẹ ti kọ. Ó jáde sí pálọ̀. Ó ní, Kúnlé ọmọ ọ̀rẹ́ Dọlá, ohun tí n bá ti wí fún ọ ni kó o máa ṣe. Bó ẹ̀wọ̀ ọrùn rẹ, bọ́ ṣòkòtò, mo yọ̀ǹda àwọ̀tẹ́lẹ̀ nítorí wọn ò fẹ́ dójú tì ọ́. Máa jáde lọ bẹ́ẹ̀. Àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ Bond 92.9 FM. Bó ti ṣe pàṣẹ, bẹ́ẹ̀ ni Kúnlé mú àṣẹ náà ṣe. Ó jáde pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ nídìí àti orí dídán bí igbá àwọn oníbàárà. Ìyanu làwọn ará ilé gbé wọ̀ bí ẹ̀wù. Kò kúkú sẹ́ni tí òye ọ̀rọ̀ náà yé. Kò sì sẹ́ni dá sí wọn mọ́ nínú ilé. Bí Kúnlé ti jáde síta, bẹ́ẹ̀ làwọn ọmọdé ń pariwo lé e lórí. Kí a tilẹ̀ ní àwọn alábàágbélé wọn fẹ́ ṣe ìrànlọ́wọ́. Kò sí ilé ẹbí wọn kankan tí wọ́n mọ̀, nítorí pé láti ọjọ́ tí wọ́n ti dé inú ilé yìí, ará ilé wọn kan tàbí ọ̀rẹ́ tàbí alájọṣiṣẹ́pọ̀ kò ì tí ì wá wọn wá rí. Èyí tí Músíbà ò sì ṣe lọ́jọ́ sí ti kọ́ gbogbo wọn lọ́gbọ́n. Nípa bẹ́ẹ̀, ìran ni wọ́n ń fi ohun tó ṣẹlẹ̀ yìí ṣe. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin ará, wọ́n ní nítorí ìgbà tá ó jà tá ò ní rẹ́ mọ irú ọ̀rọ̀ tó ò máa bá ọ̀rẹ́ rẹ sọ. Má ṣe fi gbogbo àṣírí han ọ̀rẹ́ rẹ. A kì í fi gbogbo ọ̀nà ìbúrú ilé han àlejò nítorí ọjọ́ kan ìdààmú ọ̀rọ̀.

bọ́ padà. Ètò àyọkà alárinrin tẹ̀ síwájú láti lè ṣe Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan ilé iṣẹ́ wa láàyò ẹ̀kú ìkàlẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀ àlàyé àti ìfọ̀rọ̀wérọ̀, ó fún Ọlákúnlé ní ọṣẹ dúdú kan. Ó ní kó lọ fi wẹ̀ ní déédé aago kan òru lórí odó ló ti wẹ̀. Ó dojú odó náà délẹ̀. Bó o bá ti ń wẹ̀, ó porúkọ onítọ̀hún ní ìgbà méje kí o tó sọ̀kalẹ̀ lórí odó náà. Bí o bá wẹ̀ tán, o gbọdọ̀ nu ara rẹ, jẹ́ kí omi ọṣẹ náà gbẹ mọ́ ọ lára. O sì gbọdọ̀ sọ̀rọ̀ sẹ́nì kankan títí ilẹ̀ ọjọ́ kejì yóò fi mọ́. Bí o bá ti lè ṣe báyìí, ìwọ náà yóò gbélé gbọ́. Ẹni bá déérú, léérú tọ̀ lẹ́yìn. Gbogbo gbọ́mi gbọ́mi tó bá fẹ́ gbẹ́ omi kànga, orí ara wọn ni wọ́n ń gbọ́n omi lé. Ọwọ́ tó gẹ̀dẹ̀ bá sì gbé, ara rẹ̀ láá fi lù. Èèyàn tó bá lóhun ó ba tẹnìkejì jẹ́, títí ẹ̀ bá bàjẹ́, Ọlọ́run ò bínú sí. Ìwọ ò mọ̀ pé wọ́n yà ọ́ ní wèrè tán, ẹlẹ́dàá rẹ ni kò gbàbòdì. Lọ́jọ́ náà, ìyá Kúnlé tún ìpinnu rẹ̀ ṣe pé òun ò tún ṣe pè mọ́. Ǹjẹ́ ìyá Kúnlé lè fèpè lẹ̀ láìṣẹ́? Lọ́wọ́ ẹ ló wà. Tọ́ ọ̀rẹ́ mi, Bóníṣègùn ti wí, bẹ́ẹ̀ ni Kúnlé ṣe. Láàárọ̀ kùtù tí bí ń pé wọ ilé ìwẹ̀ láti wẹ̀, iṣẹ́ dáhùn lára rẹ̀. Ó ti tú aṣọ, ó fẹ́ máa bọ́ àwọ̀tẹ́lẹ̀ ìdí rẹ̀. Ṣe ló ṣílẹ̀kùn pìrì lójijì, pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ dúdú nídi rẹ̀, ló fò síta tó ń sọ kọ́tọkọ̀tán. Gbogbo àwọn ará ilé tó ti tò sẹ́nu ọ̀nà ilé ìwẹ̀ túká. Wọ́n yàgò lọ́nà fún títí ó fi jáde síta tó sì ń sáré lọ. Oríṣiríṣi làwọn ará ilé ń wí. Àwọn kan ní bóyá ẹ̀sán ìwà tó hù sọ́kọ rẹ̀ ló dé. Nítorí lójú wa níyìn náà, lọ́kọ rẹ̀ ti jáde pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ nídìí. Òun náà tún kò síta pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ nídìí. Ha! Àwọn mìíràn ní ohun tí wọ́n ṣe ló dà lé wọn lórí. Bí ń pé kò tí rìn ju òpó iná mẹ́rin lọ, táwọn ọmọdé ti pélé lórí, wọ́n pariwo. Ọlọ́run sì ṣe. Àsìkò náà jẹ́ àsìkò ìsinmi àwọn ọmọ ilé ìwé. Ṣíọ̀, àwọn ará Èkó a máa wòran. Wọ́n lè dúró wo ọ̀pọ̀lọ́ méjì tí ń jà létí odò. Bẹ́ẹ̀ni yẹn méjì bá ń jà, àwọn ará Èkó lè gbé àga jókòó tì wọ́n. Ká má wá ṣẹ̀ṣẹ̀ sọtọ ọmọ obìnrin oníhòòhò kí ó tó rìn dé ìdíkọ̀ mọ́ṣáláṣí. Èrò ti pé pìtìmù bí ọjà lẹ́yìn rẹ̀. Àwọn ọmọ kéékèèké ń sọ̀kòlú, wọ́n ń pariwo lé e lórí. Àṣírí ẹ̀ tú sisi jetue. Ó ti kàndí nínú iyọ̀, ó ti bó nílé nílé, ó ti dọ́kọ délé dálé mọ́. Orí àwọn tó ti gbowó lọ́wọ́ ẹ̀ ló mu. Ọ̀rọ̀ náà ṣáà ń lọ. Bẹ́ẹ̀ ló lọ títí tó fi dí ọjà olóòṣà ní Mushi. Ó wo àárín ọjà lọ. Bẹ́ẹ̀ lọ́jà tó bí ìgbà tí a bá sọ òkúta sáàárín àwọn ọ̀pọ̀ ẹyẹ. Ọ̀rọ̀ di bó lọ ìyá mi. Gbogbo wọn fi gbá wọn sílẹ̀, wọ́n sá fún wèrè. Ọlọ́pàá obìnrin kan lọ́gọ ọlọ́pàá ní Alákàrà ìdí òro Mushi bèrè lọ́wọ́ àwọn ọmọdé kan pé kí ló ṣẹlẹ̀, kí ló fa ariwo. Ọmọdé náà dáhùn pé sisi jetue ni. Sisi jetue, kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ṣe lọmọ náà ṣáà tẹ̀lé àwọn ẹlẹgbẹ́ ẹ̀ lọ. Ọlọ́pàá mìíràn tún bèrè lọ́wọ́ ọlọ́pàá àkọ́kọ́ yẹn pé kí ló dé. Ìyẹn dáhùn pé
CCJ2K, Benny.

mú parí sí. Tí a ò tún máa mú ìmíràn lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń bá wa fẹ̀mí dọ́gba. Ẹ ṣe a mọ̀ ọ́ lóore. Fún ìpolówó ọjà bí ẹ fẹ́ pè mí 08127044485 Ọpẹ́ lọ́wọ́ olóòtú Ganiat Ashiru. Ní orúkọ èmi atọ́pọ̀ ètò Olúfúnkẹ́ Àdìsá ni mò ń kí wa pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́ mẹ́jọ ire o.

0: iléeṣẹ́ Avila. Iléeṣẹ́ Avila tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn promo tó falẹ̀ ya fún ayẹyẹ ọdún kẹsàn-án 90th anniversary. Ẹ̀yin ará mi lọ́kùnrin lóbìnrin, ẹ máa gbáradì fún ìròyìn ayọ̀. Ìpolongo ayẹyẹ ọdún kẹsàn-án 90th anniversary promo ó ti wọlé dé wẹ́rẹ́ bíbá. Ẹ̀gbọ́n mi yé dáadáa, láti ọjọ́ kìíní oṣù keje sí ọjọ́ keje oṣù keje 1st of July to 7th of July 2026, iléeṣẹ́ Avila ń ṣe ayẹyẹ ọdún kẹsàn-án wọn. Eléyìí tó ní ọlá nínú.
1: Band FM.

2:9. Ìlú ìkẹjà la ti ń ròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Gómìnà Sanwó-Olu ṣèlérí ìfọwọ́sowọ́pọ̀ ìdá.

nígbà tó ń ṣàlàyé lórí bí wọ́n ṣe ń gbèrò láti rí pé àyíká ojíire pàápàá láti dènà ìṣẹ̀lẹ̀ omíyalé agbára yà gbòòrò kí wọ́n tún rí pé àyíká wà ní mímọ́ tónítóní ní ìpínlẹ̀ ti Èkó ó ní àwọn ti bẹ̀rẹ̀ ètò ọ̀hún ní fàdé yìí Shillong Morocco Road Somolu Marine Beach Mobi Road Ajégúnlẹ̀ Àpápá Àlímọ̀ṣọ́ Akówọ̀njọ Ìtìrẹ́ àti àwọn agbègbè míì ó ní àwọn òkè tilẹ̀ bí òkè ṣápátì làwọn kó kúrò ó ní àwọn kan tí wọ́n lọ dá àkìtàn sí àwọn òpópónà lẹ́pẹ́ àwọn kó bákan náà ló ní àwọn fẹsẹ̀ kan dé bèbè omi o táwọn sì kó gbogbo àwọn òkè tilẹ̀ tó wà ńbẹ̀ ká má bàa rí ìṣẹ̀lẹ̀ omíyalé ní ìpínlẹ̀ ti Èkó ọ̀mọ̀wé Gbadegese fi ń dá gbogbo olùgbé lójú pé jákèjádò ìpínlẹ̀ yìí làwọn rí pé àwọn kó ilẹ̀ náà tí ó mọ̀ tónítóní ó wá ra wẹ́bẹ̀ sí àwọn tí ó ń julẹ̀ sí àyè tí kò tọ́ pé kí wọ́n jọ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ o torí ó jẹ́ ìpèníjà fún ìpínlẹ̀ ti Èkó gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọ̀hún ṣe sọ ó ní àwọn tí wọ́n tún wá ń kó ilẹ̀ wọn fún àwọn ọlọ́mọ lanke kán má ṣe bẹ́ẹ̀ o kán máa gbé ilẹ̀ wọn fún PSP ó láwọn PSP náà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba láti rí pé ìpínlẹ̀ kò mọ́ tónítóní nípa dídalẹ̀ síbi tí ó tọ́ àti ti òye ó tẹnumọ́ pé àjọ lọ́mà ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ kò gbéregbè àti àwọn iléeṣẹ́ ológun láti rí pé ojúnà márosẹ̀ Èkó sí Badagry pàápàá lábàrago ó wà ní mímọ́ tónítóní àwọn èèyàn máa dalẹ̀ sí àyè tí kò tọ́ bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ kò ti tẹnumọ́ ìpinnu rẹ̀ o láti rí pé ètò ààbò ó jẹ́ kókó lára àwọn ètò tí wọ́n ṣe fún ìdàgbàsókè ètò ìgbafẹ́ ní ìpínlẹ̀ Èkó àlámọ̀ pàtàkì sí gómìnà lórí ìgbafẹ́ àṣà àti ohun àjogúnbá wa alàgbà Idris Àrẹ́gbẹ́ ló sọ̀rọ̀ nígbà tí ó ń kópa nínú ètò kan tí wọ́n pè ní Lagos International Fire Safety Conference èyí tí wọ́n ṣe ní Ìkẹjà ẹlẹ́kẹtàrú ẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ níbi àpérò ọ̀hún ó sọ̀rọ̀ lórí bí a ṣe lè dáàbò bo àwọn dúkìá wa lọ́wọ́ iná àti àwọn ibi òwò wa ó tẹnumọ́ pé ó ṣe pàtàkì láti ní ìmọ̀lára nípa bí a ṣe gbọ́dọ̀ ṣe ètò àbòólẹ̀ kí wàhálà tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alàgbà Àrẹ́gbẹ́ ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá náà ni a gbọ́dọ̀ wọ̀ bí ẹ̀wù ká rí pé a lè mú àwọn èèyàn wá dá okòwò lẹ̀ nípínlẹ̀ ti Èkó nígbà tó bá ti mọ̀ pé ààbò á wà lórí owó ìdókòwò wọn àlámọ̀ pàtàkì náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé a gbọ́dọ̀ máa rí pé ètò ààbò náà ni kò ṣọwọ́ kan jà mọ́ a sì gbọ́dọ̀ máa gbé àwọn ìgbésẹ̀ tí ó mú kí ìpínlẹ̀ Èkó wà lára àwọn ìlú tí ó máa léwájú fún ètò ìgbafẹ́ ní orílẹ̀-èdè Áfíríkà ìjọba ìpínlẹ̀ Èkó ti tẹnumọ́ ìpinnu rẹ̀ láti rí pé ọ̀rọ̀ nípa oge ohun aṣọ wíwọ̀ tó fi mọ́ bàtà àwọn ìgbàanú náà ni àwọn múlòkúkúdò àti àwọn adẹ́rìn pòṣónú láti rí pé àwọn èèyàn ní àǹfààní láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó ń dalè iṣẹ́ sílẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìgbafẹ́ àṣà àti ohun àjogúnbá abilékọ tó ń kẹ́ bẹ́ǹsì àwòyìnká ló sọ̀rọ̀ nímọ̀ níbi ètò èyí tó jẹ́ ti ìṣaralóge ọlọ́jọ́ méjì kan èyí tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ bàtà àti àwọn ohun múròde léyìí tí wọ́n ṣe ní sẹ́nẹ̀tọ̀ Olúrẹ̀mí Tinubu Industrial Leather Hub tó ń bẹ ní Mòṣin níbi ètò ọ̀hún náà ni iléeṣẹ́ tó ń rí sí ìdá ọ̀rọ̀ sílẹ̀ nípínlẹ̀ Èkó àti ìgbanisíṣẹ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ ìṣọ̀kan àgbáyé United Nations Development Programme náà ni wọ́n gbé kalẹ̀ abilékọ Bẹ́ǹsì Àwòyìnká ṣàlàyé pé ìpínlẹ̀ Èkó náà ló léwájú tó sì jẹ́ a lè pè ní olúùlú fún àwọn ọlọ́pọlọ pípé tó ń gbé nǹkan kalẹ̀ tí a mọ̀ sí Creative Capital ó ní tá a bá wò ó oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn ti fi àwọ̀ dá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbé ọgbọ́n ìdáná ṣe wọn jáde tí wọ́n lè fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ní àgbáńláyé ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn àjọ United Nations Development Programme náà ni wọ́n ń wá àwọn olókoòwò nílẹ̀ òkèèrè tí wọ́n máa ta àwọn ọjà èyí tí wọ́n bá ṣe nípínlẹ̀ Èkó sí táwa náà ní ọjà tí a lè fọ́sà pé ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe made in Lagos brand ó ní eléyìí náà ni wọ́n kó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọṣẹ́ nípa ti ọ̀rọ̀ àwọ̀ fífi àwọ̀ dára tí wọ́n kó wọn jọ síbẹ̀ abilékọ Bẹ́ǹsì Àwòyìnká wá pe àwọn olùdókoòwò àti àwọn alábàáṣepọ̀ fún ìdàgbàsókè láti rí pé wọ́n ṣe ìrànlọ́wọ́ kan sì ní ìgbàgbọ́ nínú àwọn àjọ ọ̀hún
ijoba ipinle ko ni gbogbo eto lo ti to lati gba lejo akoko oru e ti won pe ni oro awon to nfi esin dije ti awon si Lagos Ground Horse Race e ti won pe akori e ni ere ije fun ojo iwaju racing to the future gebi won se ni eleyi na ni won gboro lati le je pe ipinle ko wa lara won ibi ti won ti ma fi esin sareje ni orile africa en to je akowe fun le ise to nri si oro igbafe asa ti awon ajoguba abileko olorun toyin oyekan ismaila na lo se ledimo nigba ti won sise loju eto ohun en ti o soju e na ni oga agba to nri si ato ati oro awon osise alagba ta ori dosumu ati awon lekan lekan oni akowe agba ohun sala pe eto olojo meta ohun na ni yo wa ni ojo kokonla osu kesan titi di ojo ketala osu kesan ni papa sire national stadium to nbe ni surulere ibi ti won ni eleyi yo ti mu ki eto igbafe ko turu gogosi ni pele ti eko won ni eto ohun na ni yo ni akono bi fifi esin sare orin awon to nsise ona lorisirisi awon to nta onje ati safihan ohun ajogunba won ni eleyi yo fi ipinle eko han gege bi ibudo fun ere igbafe saaju ni en to je oludasile aten to pe apejo ohun yen the Lagos Ground Horse Race alagba Femi Fashoro ti je ko dimo pe eto ohun wa fun awon odo ati igba ifigbagagba laarin awon eyan ni olede wa Nigeria oni awon eleshin lati awon agbegbe jake jade orilede na ni won ko pa nbe won si sare ije asoju ko rin Barnabas ojo jabo pe awon ti o gbe eto ohun kale won ni awon reti awon eyan to ma le ni egberun lona ogbon lati le yi ati ni oke okun akojo pa ire agbele lo ni se ti gboyin lati le se bond fm

0: ẹni tó jẹ olórí òṣè sí ààrẹ alàgbà fẹmi gbàjà bí àmìlà ti taari ikilọ oni wakati mejile la adorin 72 hour ultimatum ti ẹni tí ó jẹ giwa ilé iṣẹ èyí wọn pè ní presidential economic advisory council àti presidential foreign intervention promotion council adeyemi adeni tó jẹ pé ó ń kojú lásìgbò báyìí wọn ni ó gbọdọ kó ọrọ ẹ jẹ o èyí tí ó fi sohun pọ pẹlú ilé iṣẹ ohun tí wọn ní kò sí nínú ìwé ìjọba alàgbà gbàjà bí àmìlà láti ọwọ agbẹjọrò ẹ pierre náà ni ó ti ń sọ dímọ pé ó gbọdọ tọrọ àforíjì ní gbangba o ó sì gbọdọ yọ gbogbo àwọn ọrọ àbùkù èyí tí ó ti sọ nínú àwọn ọwọ ìròyìn àti orí ayélujára bí ajere kó yọ kúrò pé òun mọ nípa ilé iṣẹ ohun wọn ni alàgbà gbàjà bí àmìlà náà ló yẹ pé wọn kọkọ sọ o níbi ìpàdé àpérò kan ní ọjọ kẹẹẹdọgbọn oṣù kẹfà ọdún yìí tí wọn ṣàlàyé pé alàgbà adeniyi náà ni wọn fi ẹsùn kàn pé ó fẹ dọgbọn sí ètò ìṣúná ọdún yìí alàgbà pierre ṣàpèjúwe àwọn àfisùn ọhún gẹgẹ bí ètò yẹ pé kò dá tó ètò pé ó fẹ ba gbàjà bí àmìlà lórúkọ jẹ ìjọba àpapọ̀ ní gbogbo àwọn àlàálẹ̀ àti ìtọ́sọ́nà èyí tí ó lè ṣe àkóbá fún àwọn tí ó ń ṣèwò lórí ayélujára bíi àjèrè làwọn fẹ́ dáwọ́ kọ́ lórí ẹ̀ náà káwọn sì rí pé ètò kan àti àlàálẹ̀ kan òun náà ni àwọn ò máa lò wọn ò ní pin yẹ́lẹyẹ̀lẹ̀ nísà fún ìkànsíra ẹni ọ̀gbọ́n ìdánú ṣe àti ọ̀rọ̀ nípa òwò lórí ayélujára bíi àjèrè ọ̀mọ̀wé pọ̀ sùn tìjání ló kéde lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn adarí àjọ ncc àti àwọn adarí àwọn àjọ tó ní ṣe pẹ̀lú ayélujára bíi àjèrè ọ̀mọ̀wé tìjání ni àwọn àjọ yìí náà ni wọ́n ní kí wọ́n dáwọ́ kọ́ o lórí gbogbo àwọn ètò àlàálẹ̀ àti àwọn òfin tí wọ́n fẹ́ fi sí orí ayélujára bíi àjèrè kọjọ ronú fìgbàánú kan ṣọ̀jà ní sọ̀rọ̀ ṣàlàyé pé kí wọ́n dáwọ́ kọ́ lọ́wọ́ tí a wà yìí pé àwọn gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti rí pé àǹfààní wà fún àwọn tó ń ṣòwò lórí ayélujára bíi àjèrè kí àwọn èèyàn lè ní ìgbàgbọ́ nínú àwọn òwò bẹ́ẹ̀. Ìròyìn ilẹ̀ òkèèrè ìjọba orílẹ̀-èdè Ghana ti ní àfàrò lórí àbẹ̀wò tí wọ́n fẹ́ ṣe sí orílẹ̀-èdè South Africa pàápàá ààrẹ Cyril Ramaphosa ti orílẹ̀-èdè ọ̀hún látàrí ìkọlù àti orin ẹwí fàlejò kó lọ ẹtí ṣàṣàrà bàgbo tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ń kọ èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Ghana fi South Africa sílẹ̀ wọn ni ààrẹ Ramaphosa náà ni ó ti ń retí pé ó fẹ́ ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè Ghana láàrin ọ̀sẹ̀ kínní oṣù kẹjọ èyí a fẹ́ mú yìí ṣùgbọ́n wàhálà ti bẹ́lẹ̀ o láàrin orílẹ̀-èdè méjèèjì látàrí bí South Africa ṣe dẹ́yẹ sí àwọn orílẹ̀-èdè Ghana pé ẹ máa lọ lù yín o ní báyìí àwọn náà làwọn ò fẹ́ ààrẹ orílẹ̀-èdè Ramaphosa náà kó sì jókòó sílẹ̀ ẹ̀wẹ̀ ìjọba orílẹ̀-èdè Ghana ṣàlàyé pé wọ́n dáwọ́ ìkọ́ torí pé àwọn ò fẹ́ kí àwọn aráàlú ṣe ìfẹ̀hónú hàn kọ́ má bàa lọ kọlu babombàbà o orílẹ̀-èdè South Africa náà ni wọ́n ti ní àjọṣepọ̀ tó lóòrìn pẹ̀lú orílẹ̀-èdè Ghana tó jẹ́ pé àjọṣepọ̀ àwọn orílẹ̀-èdè méjèèjì náà ni láti lè ṣe ìgbélárugẹ ọrọ̀ ajé ẹ̀yin ara a ò ní orílẹ̀-èdè méjì tó ju orílẹ̀-èdè wa Nàìjíríà lọ kò síbi tó dàbí ilẹ̀ yẹ́ńké kò síbi tó dàbí Benin ẹ jẹ́ ká sowọ́pọ̀ láti gbógun ilẹ̀ ìga yóò ṣeéṣe fún wa o kí a tó múná wá sópin ẹ gbọ́ àwọn kókó tó wà nú ẹ lẹ́ẹ̀kan sí i gómìnà sanwó-olu ṣèlérí ìfọwọ́sowọ́pọ̀ ìdásí ìmọ̀ ẹ̀rọ pẹ̀lú ìjọba àpapọ̀ lójú náà fi di pé omi ń dà geere lópòpónà márosẹ̀ Èkó sí Kàlàbà àjọ lọ́mà ṣèlérí àyípadà rere lórí ètò gbálùmọ́ àti kó àwọn àkìtàn tó wà láyè tí ó tọ́ kí wọ́n kó mọ́ tónítóní fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ìjọba àpapọ̀ dáwọ́ kọ́ lórí ṣíṣàmúlò àwọn òfin tuntun tó lè ṣàkóbá fún ọrọ̀ ajé lórí ayélujára ìjọba orílẹ̀-èdè Ghana ti sún àbẹ̀wò tí ààrẹ orílẹ̀-èdè South Africa fẹ́ ṣe síwájú pé kó sì gbélé ẹ̀nà látàrí ìkọlù ẹwí fàlejò kó lọ ẹtí ṣàṣàrà bàgbo tí wọ́n ṣe ní orílẹ̀-èdè South Africa ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Shelly Wayanu Abiodun Fọlọ́nṣọ́ lórúkọ mi.
1: Ìmọ̀ rẹ̀ lójú rí ẹwà fàkùkọ.
2: Ọba òkè lójú rí ẹwà fàkùkọ o.
1: Ẹ̀dùnmọ̀ rẹ̀ lójú rí ẹwà fàkùkọ. Níbi ká pèdè àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

ẹ̀yọ̀kun tó kún ní ṣe iyì àtọ́lá nínú ọ̀dà láyé ti precious paint mi precious paint ti wá dọ̀dà àtàtà sí gbogbo ayé ń dùúrà precious paint ọ̀dà tó kójú owó tó jẹ́ gbogbo nǹkan ẹ̀ bá fi kùn pátá ni ó máa dọ́gbìnrin gbogbo wọn bá fẹ́ fọ̀dà kùn pátá ẹ̀dá precious paint wò kẹ́yìn náà ò rí sí akin ohun tá a bá gbìyànjú wọ́n ti ní kì í ṣiṣẹ́ mo fẹ́ kí gbogbo ọdún ní ẹ̀ mọ̀ emotion plastic coat test coat gloss satin industrial coating pop emotion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sírúfẹ́ ọ̀dà tí ẹ̀ ń fẹ́ tí ò sí nílé iṣẹ́ precious paint o plot 85 adelakun street okudaki road also bought up agodo egbe ní kọ̀tún ni precious paint ti ń sọba tí wọ́n ń ṣọ̀tún ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí ẹmú gègé kẹ́kọ́ sílẹ̀ 0809-431-0288 0704-060-2423 precious paint nìyẹn àyànfẹ́ ọ̀dà ló jẹ́ fún gbogbo àwọn tí ń lọ́dà.

ọba mímọ sọrọ tèmi náà dayọ lálẹ tòní four habitats ní kí gbà aládùúrà fún gbogbo wa pé kí ọba mímọ sọrọ wa dayọ ẹyẹ èèyàn mi o ṣe wà pa bó ni four habitats ma ló tún rán mi sí yín o wọn ní kémi àti yín wá sọrọ ọmọ olúàbí ká wá sọrọ papọ gẹgẹ bí ọrẹ síra wọn four habitats àwọn náà ní bó ni o ṣe gbogbo ẹ ń lọ déédéé ọlọrun ní fi wá sílẹ wọn ní ọrọ tí ọmọ ìyá méjì bá tilẹkùn tí wọn bára wọn sọ tí wọn rojú òótọ ọrọ ni tí wọn bá bára wọn sọ tí wọn lẹni jáde irọ bẹńbẹ ni o four habitats wọn láwọn olóòótọ ọrọ táwọn fẹ bá wa sọ lálẹ tòní four habitats gbogbo alamọ ọtí tá à ń sọ yìí pé ọtí tí gbogbo òru ti gbà báyìí pé òní baba ńlá baba kú baba bitters four habitats wọn wá ní kí n jẹ iṣẹ yìí fún gbogbo ẹyin oníbàárà wọn atọkùnrin àtobìnrin tó mú four habitats pàápàá jùlọ láwa tí a mọ̀ pé ó pọn dandan kí a pé ọdún méjìdínlógún sókè ká tó fẹnu kan four habitats ìwọ tó ń ta má ta fún ẹni tí ò bá tí ì pé ten years sókè ìwọ tó ò bá tí ì pé ten years ìkìlọ̀ pàtàkì rèé láti ilé iṣẹ́ tó pọn four habitats má mú torí ọlọ́run kò bá òfin mu four habitats wọ́n wá ní ǹjẹ́ ó jẹ́ mọ̀ pé four habitats kì í ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára ìdí nìyẹn tá a fi pọn lọ́nà ìgbà lóde lọ́nà tó tọ́ tó fẹlẹ̀ lẹ́nu ìfẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu kò wá túmọ̀ sí pé kò mú mukúmu kò mú àmupara four habitats kò fẹ́ kí ìwọ tó mú òun kó wá di ìdàkudà torí pé òun four habitats ìgbádùn ni four habitats wà fún kódà àní four habitats kò dìgbà tó bá mu four habitats tó wá di ohun tó wá ń ṣe kíni tó wá ń ṣojú bàlàbàlà tó ń dijú tó ń lajú tó wá ń tàkì tó ń ṣubú tó wá ń sọ fún àwọn èèyàn pé ẹ dákun ẹ ta ló jẹ bàtà mi ẹ mọ́tò mi kí ló tẹ ẹ gbé mi àwọn ìbéèrè òdì ìbéèrè tí ò bá gbà mu ìbéèrè tí ò borí pípé gbé tí ò borí pípé mu four habitats ìwọ tó bá mu o mọ̀ pé o gbọ́dọ̀ bá débi wípé ọjọ́ ọ̀la rẹ ti ń polúkúmuṣu rárá o four habitats àfẹ́rú ẹ̀ four habitats wà fún àwọn tó mọ ìtumọ̀ ká gbádùn ara wa ká ṣayé ká ṣe fàájì ká tẹ́ra wa sí afẹ́fẹ́ tó gbádùn afẹ́fẹ́ ìgbádùn túmọ̀ sí pé ṣe fàájì mọ níwọ̀n wo ìwọ náà mọ tí mo sọ olólùfẹ́ four habitats tó jẹ́ ẹni olùmú four habitats ó gbọ́dọ̀ mọ̀ kó o gbọ́dọ̀ mú four habitats pẹ̀lú ìlàkàyè ni o gbọ́dọ̀ mọ̀ gbà tó ti bá ẹ lára mu dé ibi tó ti tó ìgbà tó ń bá láti dáwọ́ dúró ẹ wà four habitats ni wípé kó o mú kó o lọ sílé ìgbọ̀nsẹ̀ kó o ṣe gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ kó o jẹun dáadáa kó o sùn bolólùfẹ́ bá wà nítòsí láì fipá mu kẹ̀sẹ̀rẹ́ ìfẹ́ kó gbádùn ẹ kó ṣe ìkíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún ẹ̀kẹfà ẹ̀kẹje four habitats yẹn ẹni bá mu four habitats kò yẹ kó máa wá sọ pé ẹ mo lánà yẹn ẹ mọ́tò fẹ́ gbá òun tó rọ wọn tí dáadáa four habitats ò sí fún yẹn o four habitats o ò gbọ́dọ̀ mú four habitats kí wọ́n bá inú kòtò dá mi nínú gọ́tà rárá o kì í ṣe ẹni tó jẹ́ olólùfẹ́ four habitats yẹn rárá o four habitats kò gba kí o mú ọtí tán kó wájẹ ẹni tó ń ṣẹlẹ̀ yà táwọn èèyàn wá ń wò láwò rẹ àwòsúnkún tó ń ra ẹ̀ láwò rẹ rìn tó wá ń wò dami ẹnu rárá o torí náà four habitats jẹ́ ọtí tó rẹwà àwọn arẹwà ọkùnrin àtobìnrin ló sì mú ọ̀nà tí wọ́n gbà gbé kalẹ̀ sínú ìgò inú ike ẹ mọ̀ pé four habitats ọtí àwọn tó yááyì ni ó máa jẹ́ kí ọpọlọ rẹ pé àlàáfíà rẹ á múnádóko ọ̀pá ẹ̀yìn á nà dáadáa ọkùnrin á dúró gẹ́gẹ́ bí ọkùnrin obìnrin á dúró gẹ́gẹ́ bí ọkùnrin bìnrin wà á ronú tààràtà sọ́nà tó tọ́ four habitats kò máa bèrè pé ta ló yá mi ní bàtà báwọn mo ṣe débí adákun ta ló ń wa òrùlé yìí ta ló ń wa sílíìn yìí rárá o ti kọjá ààyè ènìyàn four habitats ò fẹ́ bẹ́ẹ̀ four habitats fẹ́ kó o mu òun níwọ̀n kó o mú lásìkò tó tọ́ má mu four habitats tó bá máa wakọ̀ o wíwa ọkọ̀ fẹ́ àmójútó tó péye four habitats ò fàyè gbà pé kó o mú òun tó bá máa wakọ̀ tó bá ti mú four habitats má wakọ̀ tó bá máa wakọ̀ má mu four habitats torí pé four habitats fẹ́ ìgboyà four habitats fẹ́ àlàáfíà four habitats fẹ́ ààbò four habitats wọ́n fẹ́ ìwà nípò tó da pàápàá yes class láwọn èèyàn gidi four habitats nìyẹn jọ̀ọ́
mo fi olohun ba be iwo to ba mu fun ambitas fi lakayi mo fi opolo mu mu moni won ko le ba ri to la mu mu ti ni moni won ko ma ba te ko le ba mu to la ninu iyan gan ninu iyin fun ambitas en to ba mu ko ni lo so mo opono o tabi ero amuna wa transformer o apolo nbe fun ambitas o fe o a fe ni ti o ma du bi ewure kiri o ra fun ambitas ko fe ejo em fun ambitas mo ni won mu pelu la kayi mu pelu ifokan bale mu ni ju to je pe iwo gan le mu yan gan pe mo fun ambitas o se to da lapo ara lara mi tori na fun ambitas ni gogo ti tori na fun ambitas ni aye fe mo se fe ko ma mu fun ambitas lori kure wa le taja ka kiri to ba ti pe odun meji di logun ma mu fun ambitas ko si fun alaboyin tori fun ambitas o ni oti ninu amọ gbogbo okunrin atobirin to fe chikini to fe du rede four ambitas lo dara ju ke ma mu four round bitters mu pelu opolo mu mo ni won ko si mu pelu la kayi pelu

0: ohun pataki to ye fun omo ede eniyan ni ki alaafia re pe perepere ko ba kuro lowo ko ni kupo ladide agbara wa kale lowo isoro ese orukun ejika ibade ati eyin ti daku abiriro gbogbo ohun to ba le ma mu ni tole emerun emefa kile ohun to mo lewu die a o si gbodo foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ma rin ka ma mi gule gule be bi tatijo egbo na nda bi ti gba ni abe we pe mi 0862 72 9575 isara lo ngbe eda duro na si ni okunrin fi njokunrin o gba isan owo kiku ese kuku tai tai lai ma ti je ki apa kese kan re di ota re o arun ni ki je ki isan o gba de wi ategbo si loko won be we pe mi si mo daju daju 0862 72 9575
1: ile ise baba ewe gbe mi wa ni ketu bus stop ladojuko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu
0: 0862 72 9575 la bi are se pataki fun wo ati gbogbo ebi re patapata
2: eku ile la kara le o oni ere wa la tero ona kabiyesi ati oba lamida fun mo ni alejo kan ni agbara odi ni won eyan la ni won won be pelu mi ni agbara nbi ṣugbọn o to ri pe gbogbo ọwa ori eto orukọ tèmi ni olumide ọlálérè bẹẹ tèmi ni olúmaìtì omi ẹkọ ẹkọ ni. bàbá ìwé gbè mí tá a bá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ìlóore ó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sí mí tó bá fi lè pè wọ́n àti wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ṣùgbọ́n ẹni oníkànnà ti gbọ́pọ̀ wọn ẹni ọlọ́kànnà ti gbọ́mọ̀tá bàbá ìwé gbè mí kò bá mi mà á.
1: ẹgbà
2: ẹ kí ara lẹ́sà.
1: mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé ọlọ́run kò ní gbà láfíà lára wa orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewé gbè mí tí mo wá láti ìpínlẹ̀ ọ̀sùn.
2: ọdún kẹlò rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ọ̀ṣìgbìn ìbílẹ̀.
1: bàbá tá a bá ní fi kún 25 years mi rè
2: ọdún
1: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nídìí iṣẹ́ ewé àti egbò.
2: bàbá ewé gbè mí ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ó sì wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara. pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa ẹ bá lé ẹ tún kọ ẹ tún lo òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì ní sàn.
1: ẹsẹ atọkùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí ní tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbẹ̀rẹ̀.
2: nípa iṣan ara yìí sà kí ló ń fà á gan-an náà lákòókò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: ẹsẹ atọkùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu ba díẹ̀ ńbẹ̀ àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́ èyí tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeé ṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
2: àwọn tó bá ní ikùn bóyá.
1: bẹ́ẹ̀ ni bóyá wọ́n sanra.
2: ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ń ṣe bẹ́ẹ̀ fọlọ́bìnrin náà.
1: bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: bàbá ewégbè mi ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gbọ̀nsà.
1: ẹsẹ atọkùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ atọkùn ara náà ò ní àlàáfíà.
2: àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ní ìjẹkùdé lágbo ara.
1: ẹsẹ atọkùn ìwọ tí ò ń gbọ mi nílé yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré tó jẹ pé tó o bá ti jí láàárọ gbogbo ara bẹrẹ sí ní ẹrù ẹ ìwọ tó jẹ pé ọwọ rẹ ń kú tàìtàì ẹsẹ rẹ ń kú tàìtàì.
2: ọwọ́ máa gbọ̀n báyìí.
1: bẹ́ẹ̀ ni àbí ìwọ tó jẹ pé tó bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúle gúle àbí ìwọ tó jẹ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ odògùn fún ẹ ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni ẹlòmíì á ní ìbàdí bú n so ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro ohun.
2: ọ̀pọ̀ ẹ gbèmí ọmọ ìlú sá ṣé àwọn tó bá rìn tó ń fọ́ mú bàrá àjí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń ta gbèégbèégbèé ṣé ká tún ní pé iṣan ara ló ń sún tọ̀.
1: ẹsẹ atọkùn iṣan ara wọn ti ń daṣẹ sílẹ ìwọ tó o bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewé gbè mí ká jọ sọrọ ti e ba ti kọkọ de ile ise ti wa lẹyin ti e ba ti gba card 1000 a wa se ayẹwo fun lọna ti gbalode ati ti ibile ta fi mo kini nse yin gan igba wo ni kini yi ti bere ibolo de du ka to mo ogun ta wa fi se wo san fun
2: bo mo gbo da lan so fun mi pe ofe le nse ayẹwo
1: ben ofe layẹwo amọ te ba ti de e gba card 1000
2: Baba egbe mi ko ti pe e ti ero ibanisoro ya ti bi ti o le se ni wasa awon ko ma n ta ma so pe awon ori orusun ori a ma lagu elomi a ma ni ara ma n ro ohun ha ohun o le sun ti gbogbo eleyi naa ni se pelu iṣan ara
1: bẹẹni o ni se pelu iṣan ara ṣugbọn eto tun fara pe kini kan wa tan baba ma n pe ni ofa se di ofa kan wa tan pe ni ofa sakatu ti ofa yi ba wole si yan lara a bere si ni ba omi ara isan ara eji ara egungun ara je ni to ti ofa yi ba ti wa pe lara o se se ki ara ma ta ni ki nkan ma so kulukulu ka kira re ni abi awon kan wa awon lawon ti lo sigba awon ti lo sawo awon ti lo sikuku baba sasun o se se ko ma je san ara ni ko je ofa ara olohun o ni fi asan ti o gbogun ko ni fi de wa mole ko si tin se ni atokun ti o ni wo san ori ni ko gbe wa pade alawo re ama teyan ba dodo baba ewe gbe mi pelu owo olorun ba to da ewe ati egbo yo ri wo san awa ki si olorun o ṣugbọn a fi tọlọrun si waju olorun de nfun wa si
0: o pataki to ye fun omo ede ile ni ki alaabia re pepelepele ko ba kuro lowo koni kupo ladide agbara wa kale lowo isoro ese orukun ejika ibade ati eyin gbagun abiriro gbogbo n to ba le ma mu ni tole emerun emepa kile o to mo lewu die a o si gbọdọ foju se wa lodo ololufe dapara o ba ti rin tage tage bi eni fe subu ma rin ka ma mi gule gule nbe bi tatijo egbo na n dabi ti gba ni abe ewe gbe mi 0862 72 9575 isan ara lo n gbe eda duro nurse ni ọkùnrin fi n jọkùnrin o máa gba ìsàn ọwọ kíkú ẹsẹ kúkú ta ìta iláàyè má sì jẹ kí apá kẹsẹ kan rẹ di ọta rẹ ooru àrùn ni kì í jẹ kí ìsàn ó gbádùn ewé àtẹgbò sí lọkọ wọn ọmọ ewégbè mi sì mọ dájúdájú.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062729575 lápẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún wọ́n àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ìjọba bá ṣẹ̀dí darapọ̀ mọ́ wa ohun wọn náà lè ń gbọ́ bàbá ewégbè mi láti ìpínlẹ̀ ọ̀ṣun. Àwọn ni wọ́n mọ̀ nípa ewé àti egbò dáadáa. Bàbá ewégbè mi ṣé ká ní pé iṣan ara yìí òun gangan ló gbèyàn dúró ni.
1: Ẹ̀sìn iṣan ara gangan la ń pè ní ìdọ́mẹ́nìyàn. Òun ló gbé ara wa dúró. Tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. Ẹ rẹ̀ lómìn tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adún ká. Iṣan ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè ní dà. Ìwọ́ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ. Iṣan ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró. Ṣé wá rí atọ́kùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún iṣan ara. Ìwọ́ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lè tan bàbá wa ń pè ní òkú àtọ̀sí. Ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. Tó bá ti pẹ́ lára yóò ti kó ba iṣan. Kò wá ní jẹ́ kí iṣan yìí ní agbára àti gbé n tá ń pè ní nǹkan lọmọkùnrin dúró.
2: Àwọn ọlọ́mọkùnrin ló jẹ́ pé nǹkan ọmọkùnrin wọn kéré ju ọjọ́ orí wọn lọ́pọ̀.
1: Iṣan kan wà níbi nǹkan lọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀dẹ̀ ń gbà kọjá tẹ́jẹ́ ò bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni. Eléyìí náà bàbá wa ń pè ní àsókè.
2: Ṣùgbọ́n tó bá ti ń délé ṣe bàbá wẹ́gbẹ̀ mí àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún un.
1: Bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tán bàbá wa ń lù láyé jọun. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu. Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Niketu. Ero ibanisoro baba ewe gbe mire. Le kansi 080-6272-9575.
2: Baba wegbe mi asiwa pelu won ni ile agbara lori iso ara olomokunrin la si so tori pe opolopo awon olomoge to wa n tansin won fun omokunrin tori o le se dede lodo won to so fun mu eko mu ni awon to mo npa daada ti olon fi se iran re won si wa lati ipinle osun yen ni osun state baba wegbe mi kini nkan mi ti o tun le se akoba fun le se dede omokunrin
1: ese atokun iwo to ngbo mi nile eleyi iko mo laarin an baba mi ti won gbo mi nile okunrin to ba ti ni ito sugar ko ni le se daada iwo okunrin to ngbo mi nile to nto bi eme tan bi eme rin ile to mo
2: sera
1: yo se akoba lati se oju si ere pelu olurufe re ninu ile akoko niyan en ti ba ti nto le meji le meta ki le to mo o ti nto alaafi ara danu ba se nto yi ni san ara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu de ba fowo din bayi a jin lonu aisa kan niye abi eyin ya mi te ngbo mi nile ati baba mi to je pe ojo ori lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: gbe
1: ni ba ti larugbo nle
2: ojo ori na ni se pelu isan ara
1: be ni ojo ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se ma da se sile si sugba ati ni awon egbogi to da fun ipeni da bayi eyin te ngbo mi nile ma sopo ti logba o ti lo awo o ti lo koko baba sasun aisa ni bo mi mara ki npa loruko to nde tu mi sita ki nfi e sile gbogbo wa la mo bi lo seri atokun nile se baba ewe gbe mi a fi ara niyan te ba ti koko dodo wa afa te koko de ni pe e koko di anfani etinwo
2: discount where is she ayawo fe fun o
1: ni lana ti baba wa ati ti
2: ojo ni baba egbe mi mo sole kan mo ni ah kin ira ti o lo mo nu won mo npa daada o na ti n gbo pe ni won o mo ra de asodun se ton ba ti de le se yin e n so fun mi ba e n fo gbo ya pe gbogbo n to se olagbara
1: atokun pelu ogbo olo te ba ti de le se wa e ni kaba ma pa se wa ile se baba ewe gbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti n wo moto alapere ni ketu ile se baba ewe gbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti n wo moto alapere ni ketu
2: e ma n fara balẹ pe ero ibanisoro yin
1: ero ibanisoro baba ewe gbe mi re o 080-6272-9575 egbo le kan si 080-6272-9575
2: to adupe lowo alejo wa baba regbe mi oruko ti mi o ti ipada lekan si olumide olalere ni oruko ti mi le pe mi lolumighty omi eko eko ni ese o
0: pataki to ye fun omo ede eniyan ni ki alaafia re pe perepere ko ba kuro lowo ko ni kuko ladide agbara wa kale lowo isoro ese orukun ejika ibade ati eyin daku abiriro gbogbo ohun to ba le ma mu ni tole emerun emefa kile ohun to mo lewu die a o si gbodo foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ma rin ka ma mi gule gule be bi tatijo egbo na ndan bi ti gba ni abe we gbe mi 0862-72-9575 isara lo n gbe eda duro na si ni okun fi n jọkunrin o ma gba isan ọwọ kíkú ẹsẹ kúkú taitai láàyè má sì jẹ kí apá kẹsẹ kan rẹ di ọta rẹ o àrùn ni kì í jẹ kí isan ó gbàdé wí àtẹgbò sí lọkọ wọn àbẹ ewégbè mi sì mọ dájúdájú.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ladojukọ bíríjẹ lẹsẹ níbi tí wọn ti ń wọ mọtò alápẹrẹ ní ketu.
0: 08062-72-9575 lápẹ́ àrẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.

ẹ máa ká lẹ́ o ìròyìn ní ṣókí ló ń dé sétí ìgbọ̀nyìn láti lè ṣe bond 92.9 adé olúwa adé fọlárin okùn adé lóníròyìn iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ èkó tó ń rí sí ìmọ́tótó gbogbo ìpínlẹ̀ èkó tí a mọ̀ sí àjọ lọ́mà ni wọ́n ní akitiyan àwọn láti fọ gbogbo ìlú èkó mọ́ fún ẹ̀gbin ni ó ti ń so èso rere báyìí o wọ́n ní ìsapá àwọn láti rí dájú pé gbogbo àwọn bíi tí ilẹ̀ náà tó kìrìbìtì sí